0: 32 FM ẹdùnnú kẹfẹ yín lórí 94.9 ẹdùnnú kẹfẹ yín.
1: Ìlú ọ̀run máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń sẹ̀, ojúmọ́ ní mọ́ kiri ó máa sẹ̀, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gbé.

0: lẹ́rìí.
1: Àánú
0: máa gbé ọwọ́ náà gbé. Ojú rẹ̀ rẹ̀ gbé ọwọ́ náà gbé. Ọkùnrin aṣojú rẹ̀ fún ọ. Obìnrin aṣojú rẹ̀ fún ọ. Òyìnbó aṣojú rẹ̀ fún ọ. Àbámọ́ aṣojú rẹ̀ fún ọ. Ọlọ́lá aṣojú rẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Wà á mú ẹ̀rí ẹ wá. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Lórúkọ Jésù ti Nazareth. Testimony ẹ̀dájú. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Jákèjádò àgbáyé. Mo kí yín pé good morning. Good afternoon. And good evening. Ní àkókò tó bá o.
1: Sáà
0: mú kan bẹ̀. Èmi gbà ládùúà. Láàárín ọ̀gọ̀rọ̀ ènìyàn.
1: Wà
0: á tayọ pátápátá. In the name of Jesus. Mo fẹ́ bèrè question kan. Kí ni Ọlọ́run ò lè ṣe?
1: Mo
0: tún bèrè gbà kejì. Kí lọ Ọlọ́run ò lè ṣe?
1: What is possible for God to do nothing?
0: Kí lo lè ṣe?

ṣeré o iṣẹ́ òwò alágbára ńlá yìí olúwa ti ṣetán láti gbàrà rẹ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gbàrà dá àwọn ìka ènìyàn arúgbó bọ̀gbọ̀ jẹ́ ogun àtiléwá bá ní dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò canada gbàrà mi fún midnight second edition.

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lòṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn ọkàn ni
1: 32 fm

0: bí ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: ọmọdé wọ̀nyí ṣí ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Oya oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Wo bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gángá. Sì kíyè sí òkè réré nì. Níbi tí àwọn ọmọ aláyé ti ń fẹ̀rín lòbá tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Kò ní ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
2: Play all the music you love.

náà kì í dá ṣiṣẹ́ ẹ̀ ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú nǹkan kan ni miwa iṣẹ́ rí ní ti ń dá ṣiṣẹ́ yẹn ní ti ń bá ṣiṣẹ́ yẹn lè dá ṣiṣẹ́ láì sóhun ti ẹ̀ òun máa ń dá ṣiṣẹ́ tá ṣiṣẹ́ rẹ̀ takuntakun.

ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí ìntà ń gbé yẹ̀wò rèé àmọ́ kí n tó ṣàlàyé ẹ kú ojúmọ́ o lápá àbí. Hello.

sọ ládi púpọ̀ olúwa ṣe láti gbáre mú ti pè láàárọ̀ yìí wọ́n ní àánú mọ́sìn Mrs. Adeola láti Wòròd wọ́n ní àyàmọ́ destiny ṣe wá rí kiní tí mò ń sọ yìí òun lè dá ṣiṣẹ́ ń tiẹ̀ láìsí opportunity láìsí

0: mọ́lẹ̀ fún.
1: Okunkun láyé ṣe mọ́lẹ̀ o.
0: Olókùnkùn láyé ṣe mọ́lẹ̀ fún.
1: 070-5-49-079-070-55-000-949 àbí kẹ́ lo 080-97,000-949 plus 234-96-2000-949
0: bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀dẹ̀ àmì
1: àti mi náà.

0: ẹjá lọ fún ìkéré àti ìpolówó ọjà. Ekondo.
1: Owó tí o ná lànà kó ìtò wa náà dé ní mọ́.
0: Umínítì kéyìn ó ní ìtẹríba arábì wà náà kọ́ la máa pín sí. Ẹlòmíì ojú rẹ̀ báyìí ìmọ̀ ń wò lókè lókè ni. Ẹ ń tíráì ẹ ń débẹ̀. Ó gọ̀ ẹnìkan ti fẹ́ súnmọ́ bẹ̀. Ẹjá lọ ká padà dé ẹlẹ́mbẹ̀ẹ́ kú ká.

0: Nàìjíríà ẹ̀wò ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ̀yin ọmọ yín náà ni ó Jọlídíà ní.
0: 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: Èmi ọmọ yín náà ni ó Jọlídíà ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE
1: Salary. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: I'm in love, oh.
6: Hey, mo si yo fe, oh. Sonia tomato sachet. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tin ba fi sebe, jollof rice, tabi spaghetti. Awọ ri atun yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
7: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
8: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tubo mo pa awon kokoro ifojuri to wa nibe.
9: Be ni o.

0: make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan k

0: sọ́jú òpó lẹ̀ ká tún gba ìpé wọn ba kí n tó lọ síbi tí mò ń lọ láàárọ̀
1: yìí. Oníkò sí kọ̀bọ̀ láàbò.
0: Ayé ìgbà kan opportunity yẹn ò pọ̀ ní ìsìn opportunity ti pọ̀ luck ti yapa.
1: Òtímọ̀ lówó.
0: Àmọ́ nǹkan tí mò ń sọ yìí, ní tí mò ń sọ yìí ló pọ̀ láyé ìgbà kan, mo ti ń lù ú
2: o, mo ti fẹ́ bẹ́ o, eli o, mo ti fẹ́ bẹ́ náà.
1: Èbó bá rò lówó
0: ẹ. Ní tí mò ń sọ yìí, ní ló pọ̀ láyé ìgbà kan. Ó pọ̀ gan-an. Opportunity àǹfààní kéré jọjọ kò sí. Bọ̀ ní ìsìn, opportunity ti wà. Ilẹ̀kùn opportunity sílẹ̀ lóríṣiríṣi. Àmọ́ ní tí mò ń sọ yìí ti kú àárí mọ́. Ìwọ̀n bá àwọn èèyàn ló ń ṣe.
1: Rí ẹ máa ṣubú wọlá ní ìyá mi ò dé rí.
0: Meanwhile, tí ò bá sọ opportunity gan, àwọn tó wà láyé ìgbà yẹn survive. Kò sí opportunity tó pọ̀. Wọ́n dẹ̀ survive ẹ̀ because kíní yẹn wà lára wọn, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀.
1: Kí ló ti wá

0: àwọn tí wọn ti pè yìí wà láì wọn gbìyànjú wọn wà lójú ọ̀nà wọn wà lójú ọ̀nà ọ̀nà náà wà èèyàn bá ń ṣe tí àánú ò bá kún ìzẹ́rò ni ọba dákun jọ jọ nítorí ọlọ́run jọ n ò mọ ohun tí mo yan destiny àyànmọ́ n ò mọ ohun tí mo yan mo ń tiraka mo ń ṣan ọmọ kó lè bá a mú yẹ̀ẹ̀sì àsìkò tí ọba mú yẹ̀ẹ̀sì jẹ́mi mi ó gùn o jẹ́ ìfẹ̀mí gígùn ló o àwọn tí ń bẹ níwájú mi jẹ́mi wọn ó gùn o àwọn tó tẹ̀lé mi jẹ́mi wọn ó gùn o kí àjọ fẹ̀mí gígùn ló gbà àjọ rùn ọmọ ni. méjèèjì yẹn náà ń lọ ni opportunity bá yọ béèyàn bá lọ jó ní destiny tọ́jáláyàn mọ́ ẹlẹ́mìí kúkúrú kò lè gbádùn ẹ ọlọ bá ń fa àní bá dé tàánú tẹ̀lé tẹ̀mí wá lọ kúrú sẹ́mọ̀ pé nǹkan ṣe alubáríkà gbogbo ń tẹ̀dá wo lè ṣe láyé bálubáríkà abẹ bá ti yọ tí ọba ti sálubáríkà ń bẹ̀ mọ́ zero ní. ìwà humility ìtẹríba ó kó sínú gbogbo ohun tó wù ó lè ní láyé ò lè ní ọlọ́run ẹ gbogbo ohun tó wù tó ní láyé ò lè tó ọlọ́run ni mo fẹ́ sọ mọ́ bínú ó lè tó ọlọ́run ẹni tí ò ní tó ọlọ́run láyé tí ò sì ní tó mọ́ nítẹríba gbogbo ipò tọ́lọ́run ó wù ó fi ọ́ sí kọ́ jẹ́ gọ́vnọ̀ wà nítẹríba gan o ìtẹríba òkèrèrè báyìí lọ́lọ́run ti ń wa gbéraga ẹni tó sì ń tẹríba ò òkèrèrè lọ́lọ́run ti ń wa ẹni tí ń tẹríba ìsàlẹ̀ ẹ̀rìn rẹ báyìí lọ́lọ́run ti ń wa gbéraga ẹni tó bá ń tẹríba ọmọ ga sí i gbogbo ohun tó wù ú ní sókà ó náà ń lọ pẹ̀lú ẹ̀ bá ń fa àní bá dé ẹ mọ̀jẹ̀ kí apá àrí ọ̀gá bọ́bá ilé ga tiẹ̀ bọ̀ ọ́ ń lọ́nu mr abdullahi mr dọ̀tún wọ́n ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn làgbà oore gbogbo ohun tọ́lọ́ ń bá ṣe fún ọwọ́ ọba ti fìtẹ́lọ́rùn kan ọmọ wá tẹ̀yìn ó fi kú ni. látòkè páàdì wọ́n ní ọmọlúàbí bí kéèyàn ó ní tẹríba náà kún ni bí yóò bá jọ ọmọlúàbí mẹ́bù eléyìí sọ̀rọ̀ ò ti gbé eléyìí sọ̀rọ̀ ẹlòmíì bó ti dáa tó láyé ní màá tètè fèsì ni mọ́ fèsì mọ́ calm down. ìfẹ́ bó o bá nífẹ̀ẹ́ àbí mo bá fi ọ́ o lè ra opportunity gan. ṣiṣẹ́ tọ̀ ẹ jẹ́ wọn ń da láì bẹ̀ yẹn. sùúrù ọ̀dà ara àbí tẹrí bá mi òótọ́ béèyàn bá mọ̀ jó lóòótọ́ yọ́mọ̀ lọ fà á. ẹ wá gbọ́ ṣiṣẹ́ tọ́ yẹn wọ́n fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ tàn. kí ni mò ń sọ ń pẹ́ láàárọ̀ yìí hard work ni kéèyàn ó jẹ́ akínkanjú kó o lè ṣe kó bó opportunity bá yọ tó o bá jẹ́ olùṣiṣẹ́ táratára ọjọ́ ti lọ ní o ibẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. bá rán mi létí kọ́lẹ̀ o bóyá kó rìkọ́ọ̀dù rẹ o ibi tá a ti bẹ̀rẹ̀ ètò lọ́sẹ̀ tí ń bọ̀ ká tó wà nǹkan mí nù. ẹ kú lé o hard work opportunity ti pọ̀ ní ìsìn ọ̀lẹ́ ti wá yapa ó ti jẹ́ àdọ̀lẹ́ ṣégbà kan ọbọ̀ kọ́là àfi kọbì tractor ti wà ní ìsìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ as in lag behind. ẹ káàárọ̀ a kò jùmọ̀ a kò ọ̀yẹ̀ tó là láàárọ̀ yìí ọ̀yà ayọ̀ ni ó jẹ́ fún kó wà wá gbàmí mọ̀ pé òun bọ̀bọ̀ ìtutù láàárọ̀ ìṣẹ́bẹ̀ mo mi gbóná ni
1: ọ̀dà bẹ́ẹ̀
0: ní tó jẹ́ òṣè bẹ́ẹ̀ ni
1: ọ̀dà bẹ́ẹ̀
0: olúwa mi ẹ̀mọ́rí ìwé ẹ̀mọ́rí tu àtàpátá mo ti tan transistor radio owó ọwọ́ mi tí mo ti ń làǹfààní àti mo fi ti kọyìn bọ̀ ẹ sà bọ́bá sọ pé èèyàn ní akínkanjú irú ẹ̀dá wo la pè lakínkanjú gan olúwa mi ẹni wọ́n pe ẹni tó rẹ́rù tí ọba wọn ara akínkanjú ni irọ́ o ẹni tó bá rẹ́rù tó bẹ̀rù ṣùgbọ́n tó lè kọjú ẹ̀rù ìnà ẹ̀dá tá a pè lakínkanjú torí ru wọn náà máa jagun ṣẹ́gun ìrírí yóò tún wá wà ńbẹ̀ ìrírí wọn sì pè lágbà tó bá wá fi ń kọ́ àwọn tí ń bọ̀ lẹ́wọ̀n sọ bàbá àwọn akínkanjú ni ńjọ wọn sọ ìtàn fún mi ńjọ wọn pè mí ṣàkíyèsí àwọn ìgbésẹ̀ kan tí mò ń gbé olúwa mi ẹjẹ́ wọ ẹjẹ́ ń kúrò lórí ẹ
1: ọya
0: ẹjẹ́ lọ ilé iṣẹ́ dynabit homes ẹ sà bàbá ń sọ̀ pa ilé iṣẹ́ dynabit homes ọ̀kan gbòógì months or that Danino Lishetin Tale, really the Nigerian. Esa Musiama so far when you be Billa Lord, Webang Bissam is and good for. Timon Peralea, Timon, only one boy, your talk, Kawa.
1: Ebanfunta.
0: Daddy Labaja. Ephone Tokon.
1: Itokon.
0: Itokon.
1: Abike Bami will be your warning.
0: You be your warning, what are you? Toshi Halabanya.
1: Ephone.
0: Egg before.
1: What is Save?
0: Esa. Disavant ya bi disavrebu ni abibo la se fe le bo
1: English
0: igilangebo tori ko es e je gbese ile ni o e wa je po baba odun kan owo te ke se January en san osu keje odun tin tele te tin je gbese osu meje ile
1: ti yen tin
0: koda be ba yoju bi yawo yin ba lo gbe ke ki abo kan ba ka bo kan lojo odun oro ni egbo iga ke yan yan tan na wesu yan tan na wa la ni
1: olorun ma je ari
0: olorun ma si je ari wa la o wa na mo yin lekeji la le odun yin wa nse ta lo na mo yen o de mo pe mama o sin le baba o de sin le eh je wo le ni o
1: olorun
0: e lo nda mi sori taisi mo mo bo wo ara mo yin lori bi omode ni na uma na na o de mo ko si kere e ti mo je gbe
1: si o ti si o ti show
0: e sa to ba di ko nda mi le e si je gbe si wa ma gbo so fe kon mi leyin
1: eh o fe ki yo si
0: o fe je ki yo ti wa e sa won ba wa so pe nu ile ni lati je ku di on dodo ise oro ile ta gba nikan ko ile ara eni gangan
1: nanso
0: tori kini ikini mi o yato si kini ikini wa ni be yan ba wa fe ra le ti o fi lokan bale
1: yes
0: toka ri o bale dododo pe mo wa nu ile ara mi abi mo ra le ko seni ti o pada se yo ikuku si mi lola pe eh alaye o ma tun le yen ra o ile oda won dadi baba to bi baba lagbaja la ka se gbe lo bi tamedu tamedu lo bi kini kan ti won ni ma patan fun denabit homes ni e ma bo akoko awon le ware leje won to wori ogani lara ti o si fani lapoya
1: oya
0: elekeji ewe awo itale kan fe eyan meji
1: okay
0: eleketa a itale omi lati ka to teyanrin elekerin gbogbo le ile ise denabit patapata beni
1: okay
0: gbogbo le ile ise denabit patapata lanfani san die die nbe lori e
1: all right
0: terra tesan apartment esi ma san yoku die die ni ile ise ti wa re n tu se kan re be ba san wo le yin die die ba won kankan ba yoju bi idoju ko die die bi nti mo so pe ntan fi pe yeda la kikanju I wa sodo wa ajo joko ta jo soro le lori ni te bye le gba ona te to sire be le se rin ti o si tete bo yo pada wa mu yes fa wa mejeji awo ni gba lowo yin pe e wa gun ka jare awon le wa won wa re leje won Dennis Pakangadi nbe ni Ibejuleki ni ilu Eko to je ni iseju marun si Dangote Refinery million mewa naira ni anfani so die die nbe lori e just cut and garden be ni iroko fidi ti oyo ibadan expressway ta ni commercial plot ati residential plot here commercial plot le le fi doko to wu yen fe ko le epo shopping club re shopping mall warehouse church ni mashallah le fe ko ni aye gba yin lori e 950,000 naira lan ta yun residential plot wa 750,000 naira ni yun ile gbe nikan le ko be ni yun lori le ta pe ni Joyce Court and Garden ni iroko fidi ti oyo ibadan expressway laluji ko le iwe kan ti won pe ni Bethel American International School ti o to jina si Kolada Isi University Victory Estate Phase 1 be ni Alabata Mani Yambadan eleyi ta nta ni million meji naira 2 million naira per plot ifin seju marun ni pere si railway terminal tutun ti joba apinle Oyo ton sise seun Treasure Estate nbe loju ona do ologun eru ni Ibadan ayin ta nta plot e kan ni 750,000 naira o koju si o ba koja Jericho Saint George ni koja FRSC office die sugba o mule ti afin oni do gangan ni ludo ni Ibadan ayin ni Denabit farmland nbe ni akan new to jerin iseju marun si ilaji resort 500,000 naira na nta plot ye kan eka re kan la nta ni 3 million naira per acre ono estate iyun be loju ona do ologun eru ni badan ayin ti mo mo so fun yin pe o gba langba rogodo regidio senu eye rododo gbe pon ki ladani bogo nu egugun be gangan koko egun eyin e na tun wulo be yan ba fe fi si awon ta won si si awo niyan sugbon yin o ni di egun bogo nu e gangan ni eyo
1: ene ke eyo
0: 700,000 naira la nta plot ile ikan te ba koja lewe kan so pe ni Ibadan State Polytechnic anfani to wa wa nbe re be ba ra plot meji si merin lori ile a fun yin la fi plot ile lori lofe eyin wa ra plot kan si me marun si mefa lo soke a eyin o gba plot kan le lori lofe bakan la ni Queen Estate ni Isara Lagos Ibadan Expressway laduju ko Ibadan Expressway gangan ko wajina si Bacock University residential plot ile 2.5 million naira ni commercial plot e tele fi doko to wu yin la nta ni million 4 naira eyin ti se 4 million naira Danes Court Isawo nbe ni Isawo Greek ni Ikorodu estate ninu estate la Greek box of gangan lowa 7 million naira la nta plot ileyun Victor Estate Festival nbe ni Alabata mo ni Yambada ta nta ni 1.5 million naira per plot o koju si Imperial College ko jina si Railway Terminal Favours Court Phase 2 nbe ni Ketu Epe Leko eleyun lo ba 5 million naira de per plot ko jina si epe resort o wa koju si Army Barrack Favour Estate Phase 3 nbe ni Mowe loju ona Ibadan si ilu Eko na ni to je rin iseju perete si church te ti mo bi mo won redeem camp se ti mo ko iseju perete ni sibe o wa koju si lewe kan ti won pe ni Christopher University 2.5 million naira lanta yun eyin tun wa ni ile ni shop eni complex e wa agency te gbe fun ti o mo ba yin mojuto ti o si ni ko bo ko bo ko bo ko yin abi ko ba ti e na Daniel Abid Homes ni e mo bo ile ise wa nbe ni Prime Time Plaza Oba Lesin Lawyer Phase 2 Jericho Frain Road ni Ibadan ni ipinle Oyo ni ayin be ba si da Lesin Lawyer e kan to titi alese loye si waju die so pe Prime Time Plaza le nlo e si re ile ise wa gadagbagadagba nbe tabi e ma pero obani soro ebe ba nbe loki oku e fe ra le ka ba yin ko ke die wa gba kokoro ati we ile yin a nba yan se aikowo lo loru lai sule lodo tia number ile e ma pe
1: 0907 47 17 2000 2000 tabi ke mo pe 0907 47 47 79 79 73 52 52 gbogbo de fin se boko boko te fin jodo ri meun ta lo so fin pobirin o le kole era brazilian ye be se n bi kan se n gbole nra mi e wa fowo yin jo nkan to da le e ṣeun ba n de le lo ko mi e ṣeun ah eto ede gẹẹsi ifinrin fintin ni ọpọn sun kan wa ọrọ to ni se pẹlu oṣelu bẹẹni kọnjẹ mo ajọ ma lọn to ba yusuf ọga wa latayé wa ni o ke se bi nikan wa bẹẹni kọn la latayé libati ṣe ọga wa latayé wa ni o ke se bi nikan wa bẹẹni kọn la latayé libati ṣe ọga wa latayé wa ni o ke se bi nikan wa bẹẹni kọn la latayé libati ṣe ọga wa latayé wa ni o ke se bi nikan wa bẹẹni
2: awon lopon sunkan ti amiyu adebayo je ma yeba emi ati yan ma pade lola lagbara olohun ti igba yen ko e ni damu emi nu ni damu e ku kale

0: báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ni 94.9
1: ẹni wa disappointed.
2: Show me your 32.
3: O ti sun mi o mo le aje wetin le ni bae ki gbogbo orun mi kun keke mi yo ko se jeu jeu
4: do bi momo
3: o ti le dola kin to lose wetin kan kan mi gbe orun to lo to lo ogun mi a wa ju oluwa e kan float weight ni yo e mo le wora mi no glass le ni bae ki fine.
5: This skit was performed by Goroso Ekiti.
6: 32 FM, 94.9.
7: Bemutodo kise di duara. O jina denu ni wose pariwo e kiri. Ikoni adani poshonu. Laughter House, Orioke Tete Premier, Mokola Ibadan.
8: Eteti leko. Lati boy ro yito no. Lagba ye.
9: Lati koni 32 FM 94.9 eka son, ago meji lati lu. Iro yin agba yile kurele la muto yin wa shaju. Iba won koko to wa ninu uro yin o hun. Orile de Nigeria atile Cameroon tibu walu iwe adehun. Lati fiese abo mule, lawe enu ala, lojono ati pese abo tomoyon lore. Peter Obi ti ni ohun setan lati femi ohun lele fun orilede Nigeria gege bo se pe fun adari rere lorilede yi nile okere awon adari iko eleni meje nile okere lo ti gba wi pe ki won tenu ida ogun bako nile Lebanon ni iroyin lagbo amugborodun on korin taka sufe ni omo orilede Nigeria bloody civilian lo ti so pe ko ti si ninu erongba ohun lati se igbeyawo lasiko ta wa ye iroyin ohun re lekunrere olubi npe fatoye lo ni royin yin orilede wa Nigeria at orilede Cameroon lo ti bo walu iwe adehun alasoyepo eleyi to ni se pelu ati pese abo to nti fowo sowopo to lorin nibamu pelu ati lo awon enu ala eleyi to je ti awon orilede mejeje ohun lagbara ati pipese eto abo to lorin to nti ati leyin to dogbin fun awon iko eso alabo loju omi iroyin je ko di mimo wi pe ade ohun o na ni won bu walu loni gege bi alakoso eyi to wa foro eto abo lorilede wa Nigeria ogagun Christopher Musa ati asoju ihun fun iko alakoso to je ti ile Cameroon lati ile ise are lorilede ohun ihun Joseph Asomo leyi toro ohun to fi je bibo walu laarin awon orilede mejeji toro ohun kan gege bi royin bo se toka si ipe asoyopo olojo meji ohun ona lo wa nibamu pelu ati je ki eto abo ko tubo rese wale laarin awon orilede mejeje gege bi royin bo ti salaye oro o toka si ipe larija ipade ohun to nti asoyopo na olo wa nibamu pelu ati forikori fikun lukun to fi mo ifowo sowopo ati sise agbekale ogbon atinoda lati se iranlowo loju ati pese eto abo koda to fi mo ati se ipakun to nti igbekale idanileko yo fun iko awon omo ologun ati ona lati gbe igbese agbajo won la fi soya lati le je ki eto abo ko ba le rese wale laarin awon orilede na iroyin toka se nebamu pelu obo ti je wi pe fifori oko so durun ohun eleyi to keju sita leyi to ni se pelu bo ti je pe iko awon adi amora ogun e to je ti omo ologun orilede Cameroon ona ni royin je ko di mimo wi pe nse na ni won lo ri eyabo agbegbe kan ti won pe ni Danare ni joba abile Boki eyun ti nbe ni ipinle Rivers leyi ti royin to si toka si wi pe isele ohun ona lo da gbigbo kan soke to nti kikaya soke ni agbegbe na olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Party lórílẹ̀-èdè wa Nigeria níbàmú pẹ̀lú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ìyún Peter Obi òun náà ló ti kéde ní gbangba wálíà tó ń ti ṣetán àti ìgbáradì rẹ̀ wípé òun ṣetán láti fi ẹ̀mí òun lélẹ̀ fún orílẹ̀-èdè wa Nigeria. Ó jẹ́ kó di mímọ̀ wípé aṣáájú rere òun náà ni orílẹ̀-èdè wa Nigeria ń lópè fún léyìí tó sì jẹ́ pé irú aṣáájú rere bẹ́ẹ̀ òun ló gbọ́dọ̀ ṣetán láti ní ìfarajìn léyìí tí yóò lè dojúkọ ètò ààbò tó ń ti fà á kájà yìí tó ń burú jáì gẹ́gẹ́ bó ti ń kojú orílẹ̀-èdè wa Nigeria. Ó sọ̀rọ̀ òun níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe pè é sí rántí ìyún ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀hún. Ó ṣàlàyé ọ̀rọ̀ erédí tó fi ṣe pàtàkì láti ní ìfarajìn tó ń ti wíwá aṣáájú rere lórílẹ̀-èdè Nàìjíríà léyìí tó sì ṣe àfikún ọ̀rọ̀ wípé gbajúgbajà ògbóǹtarìgì ajínigbé ni eléyìí tó wà ní ìpínlẹ̀ Anambra lákòókò tó ń fi wà lóróyè nígbà náà òun náà ni òun fi lápè tó ń sì fi ojú rẹ̀ síta. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló bí tó tọ́ka sí wípé àwọn ìgbésẹ̀ èyí tó lóòrìn òun náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà ló pè fún láti lè jẹ́ kí ètò ààbò kò dúró rè pàápàá jùlọ eléyìí tó yẹ kí àwọn tó ń bẹ nípò àṣẹ kí wọ́n mú ṣàlóògùn lábẹ́ bẹ́ẹ̀ náà ló mú kí ó máa fi ọwọ́ ìdánilójú rẹ̀ sọyà léyìí tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àdarí rere òun náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà tó nílò láti lè dá ogo orílẹ̀-èdè Nàìjíríà padà léyìí òun náà ló mú kó máa ké sí ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ti tọ́ka sí wípé nígbà àwọn ogun èyí tó ti farahàn tẹ́lẹ̀ lágbàáyé níbàmú pẹ̀lú àwọn ipa takuntakun èyí tí wọ́n kó lára àwọn orílẹ̀-èdè léyìí tó tọ́ka sí nígbà náà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Liberia Sudan àti Kuwaiti tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ akin bẹ́ẹ̀ òun náà ló yẹ kó jẹ́ gbígbé fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ààbò náà ló ti pè fún ìrónilágbára èyí tó lóòrìn tó ń ti kíké sí àwọn tó wà nípò òṣèlú láti lè rí wípé wọ́n mú àyípadà rere tó lóòrìn dé bá ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì láti gbé ìgbésẹ̀ tó mọyán lórí níbàmú pẹ̀lú àwọn fàákàjà èyí tó di tọrọ fọ́nkálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kó bá lè dohun ìgbàgbé ìpè ọ̀hún òun náà ló jẹyọ jáde látàrí bí ó ti ṣe wípé ìṣẹ̀lẹ̀ gbọmọgbọmọ ètò ààbò tó mẹ́ẹ̀ eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà lára èyí tá a ti rí ìwà ìgbésùnmọ̀mí tó ń ti ìdàlúrú tó fi mọ́ àwọn fàákàjà èyí tó ń pa gidina ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà láòkó tí akọ̀ròyìn ìkànnì iléeṣẹ́ wa Ògúndélé Ọ̀làǹrẹ̀wájú gẹ́gẹ́ bó ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò papọ̀ ó jẹ́ kó di mímọ̀ ìyún gẹ́gẹ́ bí ajagun fẹ̀yìntì ìyún lẹ́ka ètò ààbò tó ń ti ṣíṣàmúlò ọgbọ́n àtinúdá gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ ìyún dókítà Wálé Ayédùn léyìí tó fi nàka kò tọ́ sí àwọn tó jẹ́ adarí lágbo òṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà tó sì tẹpẹlẹ mọ́ wípé ó yẹ kí ìgbésẹ̀ tó lóòrìn òun náà ló yẹ kó jẹ́ gbígbé níbàmú àti gba agbára lọ́wọ́ ìṣòro ètò ààbò èyí tó ń fojoojúmọ́ gògò sí bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ kọmọkobo òun náà ló yẹ kó wà ẹ̀jẹ̀ àgbọ̀ àríwòye rẹ̀ síwájú sí.
1: Àwọn ìjọba tá a ní ṣé àwọn rẹ́dì ṣé ṣé ṣe tán láti ṣe àtúnṣe ẹ gbọ́ pé wọ́n ṣe ìgbèrúkọ kan jáde nísìnyí wọ́n náà ló ń finance terrorist ṣé àsìkò olóṣè yẹn wọ́n gbé jáde àbí kan ti gbé jáde jù láti ṣẹ́wóyè yẹn tán ti pa bẹ ìjọba ò rẹ́dì instead tí wọ́n fi rẹ́dì tí wọ́n fi múra sí ọ̀rọ̀ ètò ààbò bí wọ́n ó ṣe 2027 wọ́n sáré kiri and in this country náà ni ẹ rí i pé tán bá fẹ́ ṣẹlẹ̀ sàn sí gbogbo àwọn terrorist ni yóò wọlé tẹ́ ní gbóhùn kankan mọ́ because wọ́n mọ àwọn tó ń fọ́ndì wọn wọ́n mọ àwọn tó fún wọn lówó àwọn tó fún wọn ní kànjà àwọn tó fún wọn ló jẹnugbó àwọn tó ń repo sí mọ́tò wọn wọ́n mọ̀ wọn ok.
9: Bákan náà ó ń wòye àwùjọ dókítà Túnde Hamzat ló náà tún bẹnu àtẹ́ lu àwọn ìkọlù èyí tó ń wáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ló tàkútọ̀ àwọn ìbéèrè tó ti kíkàkó yàwọ́ ìyún lẹ́ka ètò ààbò tó mẹ́ẹ̀ tó fi mọ́ àwọn fàákàjà èyí tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà leyi to fin ke si awon adari lagbo selu lati le ri wipe won gba agbara lowo awon isele kodun moni ninu eja gboro re siwaju
4: bo je kan to gba ni lokan je jojo wipe ogagun ologun bedelia won je pampa e pelu awon eyan e won de pa won bi eni to peran o je nkan banije bo ba awon edi ara awon kenu mo de ba re ati awon oga ologun kedun awon kan won ti di alaila awon obirin kan ti di alailaya awon omo kan ti di alaini baba awon obirin ti dipo o fe dade ni pe o ti di lemon lemon kan gbo ko won payan nijo wo na ni are wa si lo si beti lati lo ba awon eyan ti won gbe ni awon eyan won lati ba won kedun o fe ma di goju mo nisin
9: ninu oro tire ajagun feyinti Koneli Adebayo Ajayi olo na ti wa gbosuba kare fun akisin awon iko osise omo ologun orilede wa Nigeria gege bi won tin le waju to si salaye oro wipe iwa igbesun momi ona lo pe fun agbajo owo lojuna lati gba agbara lowo re gege bo ti je wipe pipese eto abo ona ni ki se ise kirimi
6: o ya ka ti fi gbo gbo kan ti awon ologun wa ti won so fun wa awon to je ki won ti ko ise yen ton de ti mo emi o fe ko so oro oselu to to ba ti di pe awon kan ku le kede awon ya ka ti dide o te ni fe se iwadi won ni fe duro de iwadi awon ti ma so pe ah kilo de te lo pa awon eyan wa kilo de te kede awon eyan yin to lo pa nbo ni won wa mo ni won lo duro si ibi ti won ba ni ton le kawo yan ma lo te e je kawo yan ni kon lo si be yen ba o ni o se ni se ogun ti won ja ni se ki sogun to je pe ogun ye pere ni ogun to je pe awon eyan ta n ba ja gan na erin wa na ni won gbe awon won wo aso ologun won wo bata ologun eyan to ki laro to je pe jonjon o le di nkan sinu o le di nkan sara ko je pe waya wa lara kada ga ja gbogbo yin ma ku lo ti o wo kan tori pe o ti gba owo lowo awon o ti gba betele lowo awon eyan
9: ewe ripeto agba olopa yoyan lorilede wa Nigeria Olatunji Disu ona ni royin ti je ko di mimo wi pe o ti pase iyan o fun ekun ile ise olapa ati ipinle Katsina lati ri wipe won pese eto abo eyi to lorin yika gbogbo awon ile eko ti nbe ni ti ibutoro ipinle ohun o soro ohun nibamu pelu abewo lojo meji kan eleyi to se si ipinle na gege bi igba keji oga gbo olapa yanyan nile yi iyan Sulaiman Abdul bo ti salaye oro o je pe di mimo wipe awon iko eso alabo ohun na ni won ti pa ase fun lati gbera so ki won si lo si ipinle na papa julo gbogbo awon bi ti ile eko eyi to wa ni ipinle na to fi mo awon oko ipararo Abdul salaye oro wipe bakan na o na ni won tun lo re se abewo iyun yipo awon ogiri alamo yipo to je ti awon ile eko to fi mo awon ona enu ona to je bi ba wole ati bi bo sita to fi mo awon ibudo eyi to je ti awon eso alabo ti won pese si enu ona awon ile eko na be gaga oniroyin salaye oro wipe awon iko eso alabo na o na ni ojuse won lo tun wa lati lo re se igbele won gege bi ibi ti eto abo to duro de iwon ni ti ibutoro awon ile eko ti nbe nipele Katsina labe be lo ti wa pa ro wa si awon to je alase iyun fun ile eko ohun lati le ri wipe won fi owo eyi to lorin to si wuwo mo bi awon eyan bi won tin wole ati bi won tin jade iyun sawon ile eko gbogbo tin be ni ipinle na be gege ni ki won mo ise ka re lati le tete fi iroyin eyi ti won ba ke fin wipe oni owo kan ja mo ninu lati fi le to awon iko eso alabo leti eyi to ba nbe lagbegbe awon ile eko ohun leti isale lilu ni jibiti na lo ti di toro fonkale lorilede wa Nigeria lati pase eyi to ti di igba ojumo lorilede yi ne ba mu pelu awon to ba nwa ise iroyin na lo so di mimo bo ti je wi pe ogoro awon eniyan oni won pa danu ogoro owo leyi to je wi pe awon ti won dogbon paro fun won lati ba won wa ise lati pase awon to ba bere bi pe awon ni lo ise o na ni won tin lu won ni jibiti ogoro awon orilede wa nigeria na lo ti wa fi irungba won lede bi pe ise na lo ye ki ijoba ko gbe igbese kan mo nkobo ni ba mu pelu ati gbe igbese bo si igboro lati salaye fun gbogbo awon araalu to nti ilani loye ati itaniji leyi to ni se pelu bi won ti se awon eniyan niye lati le ma bo si idekun awon to nlu awon eyan ni jibiti labe boju wi pe won ba ni wa ise eje agba ariwoye awon eniyan lori sele na
10: Letting my uncle can even do the Jemma by besides a boil of metal Jacoboya Kurisha. So, to basically be incomplete buildings, young color. So, color Colima, Losibel, or Mafi number Sibe. That's Jacoba Kiru and a bay. So, in there, calling me, is a fool. But your commander was a Jacoba uncle can is out of Greek Aki. I don't mean no one of him, my Gia, because Jacoboya of him, my Saint Joto. This year, in Roma, I see any Catholic people. I was selling a little one of my phone 150,000 for salary. Then you can number more for a low cost of one. Same green yellow. This year, so my family for your value and if somebody really became a battle for our currency. So come on, try last day, come on, more you want about you. Okay, yes,
11: I'll go with your finger back. You are one. Come on, the room, come in. Ti je ba te ko se lori won o come on to so pe awon to se n to se human trafficking pe ton pa yan ton jo mo gbe awon na le woru nkan be pe address ton fi sinu gugu awon kini ijo finance ton le yen pe fake ni no o le ma o true but ba ajere bi se ti awon ni e ba lo won sa awon eyan le se
9: iroyin agbaye lekunrere lesin teti gbo lati koni 32 FM 94.9 nile okere awon adari orilede meji ototo ona ni won ti fori oko so odurun leyi ti won se je ko di mimo wi pe ise na ni ki won ti enu ida ogun bo ako iyun ni lebanon ni ade ohun eleyi to je alaso yepo ona ni won keju re sita loni leyi to se wa ni bamu pelu ati wa ona mi eleyi ti won dari gbigbe awon ohun elo agbara pada iyan si orilede ohun yato si bi won ti se rogbo ku se gbigba oju ona ori omi eyi to je ti omusu ni kan lo gege bi eleyi to fowo ija ogun ba ile iran awon adari lasiko ti won se ipade ohun eleyi to waye nile faranse iroyin je ko di mimo wi pe ajo so yepo ohun ona ni won ti fori oko re so odurun leyi ti won si gba wi pe ki gbogbo wahala ohun ita porogan to fi mo ogun ajaku akato ohun ona ni ko jerodo lo re mumi gege bi ade ohun eleyi ti won buwalu loju eti be gege na ni royin toka se wi pe ta ba gbagbe wi pe wahala ogun eyi to be sile eleyi to si je wi pe awon eyan ti won le ni egberun meje ona ni won ti padanu emi won ti won je omo orilede Iran ati Lebanon latigba ti ita porogun ohun to ti bere iroyin lagbo amugborodun gbajugbaja onkorin takasufe omo orilede wa Nigeria Emuseka Mofu eni ti gbogbo aye tun mo si bloody civilian on lo ti siso loju oro wi pe lati je o nsere igba ojumo ona lo je eleyi to pe fun wi pe ko ye ko to lati to wo boy wa si omo niyan ati irufe agbegbe to nta yika ati le ti won ti bi ni o soro won ninu iforo wa ni lenu wo eleyi to se iroyin toka si wi pe omo bibi ile tarab ipinle tarabo ohun ona lo wo ye wi pe ogoro awon omo lebi ohun ona ni won gba lero ti won si nreti pe laipe ona lo ye ki ohun ko se igbeyawo eni odun 26 ohun lo ti wa salaye oro bi pe bi awon omo lebi ohun bi won ti duro le ohun lorun to sugbon sibe ohun o ti e ti se tan lati se igbeyawo kankan lasiko ta wa yi fun awon iroyin yajo yajo tabi awon isele to sele layika ohun agbegbe yin te fe fi to wa leti e le fi atejise yin so woran se si oju opo bare ni soro yi 0705-655-0949 tabi ke kan si wa ni yara ikoroyin jowa ile erin laughter house ori oke tente mokola nilu badon awon koko to jeyo ninu royin ohun re lekan si orilede nigeria tele cameroon lo ti buwole iwe adehun lati fese abo mule lawon enu ala lojuna ati pese abo to moyan lore peter obi ti ni ohun setan lati femi ohun lele fun orilede nigeria gege bo se pe fun adari rere lorilede nigeria royin nile okere awon adari ko eleni meje to je orilede tile okere lo ti gba wi pe ki won tenu ida ogun bako nile lebanon ohun korin taka si fi omo le ye bloody civilian lo ti so pe ko ti si ninu erongba ohun lati se igbeyawo lasiko yi ani riju ban lo lori royin agbaye wa lekun rere fun ti tasiko ta wa ni koni 32 fm 94.9 meri ojo lo se akojopo royin olubi npe fatoye lo ko mi e se be tin tete igbo wa yo da fun a

0: Àwọn olówó orúkọ mi wo la tún lè pe aṣálẹ ilẹ.
1: Aṣálẹ ilẹ. A lè pè ní sagbẹ. A lè pè ní sagbẹ sagbẹ.
2: Sagbẹ.
1: Sagbẹ.
2: Okùwà lọ́dọ̀ kọ̀.
0: Lẹ́yìn tó ti fẹ́
2: lọ́tọ́
0: ìlọ́wádé.
2: Gànà wọ́n fi yíbẹ̀ yíká.
0: Máa mọ̀ tẹ́ wa bẹ́ẹ̀. 0906-2009-499 Hello.
2: Hello, sir.
0: Ẹ̀ka sọ máa o.
3: Hello.
2: Hello, a ń gbọ́ yín.
0: Hello, a ń gbọ́ yín o. Ojú òpó wọn ni o. Ojú òpó wọn ni o tọ́. 0705-5009-4809-0809-7009-4909 Sáré budọ́ lè ń gbọ́ láti kàn ní Adẹ́rìn Pòṣe Onú ẹ̀ lóò.
3: Ẹ
0: kúrò lẹ mọ́ o.
3: Ẹ ká sọ wà.
0: Yes, ma.
3: Orúkọ mi ni Fẹ́rìs láti Alárèrè.
2: Láti?
0: Alárèrè.
3: Alárèrè.
2: Ok, ẹ káàbọ̀ sórí ètò ta lè fẹ́ bá nájà. Ìbéèrè ẹlẹ́kìlú lẹ fẹ́.
0: Ìbéèrè karùn-ún.
2: Kí ni mo fẹ́ fún ọmọdé yìí o. Mo sì fẹ́ fà á mọ́ra. Ṣé ò ń gbọ́ mi dáadáa?
3: Bẹ́ẹ̀ni sà.
2: Kàn bá mi dárúkọ kòkòrò oníyẹ̀ mẹ́wàá péré.
3: Kòkòrò oníyẹ̀ mẹ́wàá.
2: Adìyẹ. Ó dé ní kòkòrò.
0: Kòkòrò. Mama tó. Kòkòrò ni.
2: Kòkòrò lásán. Sọ pé kòkòrò lẹ fún. Hello.
0: O ti sá lọ. O ti sá lọ.
2: Ìdẹ̀fẹ́ kẹ́rù ọ̀bà náà ni ìfẹ́ kó láyà jẹ.
0: Kòkòrò ni yẹ. Ìtọ́wà mọ̀ ni.
2: Bẹ́ẹ̀ dáadáa.
0: Hello. Ojú òpó ni o. Hello.
2: Hello.
4: Hello, sir.
0: Yes, sir.
2: Ẹ̀ka bọ̀ sórí ètò.
4: Yes, sir. Sheriff láti sọ́ka.
2: Ta lè fẹ́ bá nájà?
4: Báwọn tán.
2: Ìbéèrè lẹ́kìlú lè fẹ́.
4: Number 10.
2: Number 10.

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Ìkó nǹkan sóde o, balẹ̀ adẹ̀bìtì.

0: ni ka gbe radio mi 32 fm ti wa okay.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu ti sagbara adọ̀tun tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
2: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì. Kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀. Àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà. Láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà. Kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí. Pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta, mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu. Fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkìtẹ́ ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fòtẹ́ tuntun.
3: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe, síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real Phones, iṣẹ́ tó yẹwà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. Antifone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kàn balẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
4: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333.

0: iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbòrò kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Nǹkankan ṣẹlẹ̀ nípa marriage mi. Ó wá di pé every time o lè wa ń kó ṣọ́ọ̀bù mi. Nígbà yẹn láàrin 2 years, o lè kó ṣọ́ọ̀bù mi fún 7 times.
1: Ẹ pàdé wa lágo méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sabẹ́ńkò.

0: àláfíà náà ló ṣe pàtàkì ló ṣe kókó 32 FM 94.9 kọni ta ti dẹrin po ṣonu dókítà orí afẹ́fẹ́ o náà ni ètò tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ha dókítà àwọn tó bá ní àìsàn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń gbọ́ wa yálà àwọn tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tàbí àwọn tó jẹ́ pé àwọn ò tún ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni kí ni ìrètí wọn òbí tó nírú ọmọ bẹ́ẹ̀ kí ni ìrètí rẹ̀ torí pé pẹ̀lú àwùjọ títí wa àti nǹkan tá a gbàgbọ́ nú ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ṣe ó ti yẹ yín dókítà ẹ̀yin gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ kí ni nǹkan tẹ́ ẹ lè sọ kálẹ̀ bá tiẹ̀ bá irú ọmọ bẹ́ẹ̀ tẹ́ bá bá wọn pàdé lónìí tó wá ń bi yín pé dókítà ẹ jọ kí lọ́jọ́ ọ̀la àrùn kí ni ìrètí ẹ̀
1: so ìrètí wà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìmọ̀ tó fún wa láti máa gbénú ayé bọ́lọ́run ṣe fún wa láti máa gbénú ayé náà ló ń fún wa ní ìmọ̀ láti lè máa lè dá ọgbọ́n tí gbígbélé ayé á ṣe rọrùn fún wa ọ̀rọ̀ àìsàn arọmọlégún kò ń ṣe ọ̀rọ̀ òṣàbò lè gbè mí ṣe mí bó ṣe bá mi ó ti di ìmọ̀ ìṣègùn ti tẹ̀síwájú wípé a lè ṣe nǹkan dáadáa fún àwọn tó bá ní àìsàn arọmọlégún mo sọ lẹ́ẹ̀kan ọ̀nà méjì ni ìtọ́jú àwọn tó bá ní àìsàn arọmọlégún pèsè ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù náà ni wípé kí a tètè mọ àwọn tó bá ní àìsàn yìí early diagnosis tá a bá tètè mọ àwọn tó ní àwọn intervention nǹkan tá a lè ṣe fún wọn wà tí yóò sì ní lè gun wá lápá jù lọ kó má dìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá bá ti dé bá àgọ́ ara wa nípa àìsàn yìí la ṣe wá lọ sí ilé ìwòsàn nítorí náà ẹni tó bá tètè ní tá a bá tètè lè mọ pé ó ti ní àìsàn yìí láti bí ọmọ oṣù mẹ́fà àwọn oògùn kan ń bẹ tó máa lò tí ò ní jẹ́ kó máa ní infection because infection yẹn jẹ́ nǹkan tó máa ń rí lè ṣe àwọn ọmọ yìí ní jàm̀bá jùlọ so a lè fún wọn lógún láti má jẹ́ kí wọ́n ní ìjàm̀bá àwọn míì tó ṣe wípé bóyá bí àìsàn tí wọ́n ṣe ní agbára tó bóyá ó yẹ kó máa gba ẹ̀jẹ̀ lóòrèkóòrè wọ́n á lè máa gbẹ̀jẹ̀ yìí so that ọ̀pọ̀lọ wọn á lè jí pépé gbogbo àgọ́ ara wọn á lè ṣiṣẹ́ dáadáa àwọn oògùn míì ti ń bẹ lẹ́yìn tó wípé ọmọ yìí gbọ́dọ̀ máa lo oògùn yìí lójoojúmọ́ dé wípé ṣé kí mo sọ fún alẹ́ kan wípé ìgbà tí àìsàn yìí máa ń rí lè farahàn ni ìgbà táwọn ọmọ bá pé oṣù mẹ́fà tó ṣe pé ẹ̀jẹ̀ tán ń gbé bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò yí padà àti wá ní àwọn oògùn tó pọ̀ lẹ́ni tí wọ́n ti ẹ̀yìn àwọn míì ti ń bẹ tí wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ tó wípé a lè dá ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí padà sí bí ẹ̀jẹ̀ ọmọ ìkókó tí wọ́n ní àìsàn yìí lára mọ́ so they will be able to live their life in a very comfortable way so a gbọ́dọ̀ mú wọn wá sílé ìwòsàn ká lè wo àwọn ọmọ yìí ká dẹ̀ lè ṣe ètò tó tọ́ fún wọn nípa oògùn wo ni wọ́n á máa lo ìtọ́jú ní o irú àwọn ọmọ tó bá ní àìsàn arọmọlégún yìí wọ́n gbọ́dọ̀ lè máa bora wọn gbogbogbà òtútù òtútù ó jẹ́ nǹkan tó lè mú kí ara wọn máa ṣèyọnu ní gbogbogbà nítorí náà a dá wọn lẹ́kọ̀ọ́ ọmọ gbọ́dọ̀ sọ pé òun fẹ́ wọ skofo fẹ́ wọ sweater ó gbọ́dọ̀ máa wọ sweater ní irú àkúta tiwa tí gbogbo ẹni tutù rínrin yìí ó máa ń jẹ́ ẹ̀kọ́ ta máa ń rí àwọn èèyàn tó máa ń wá sílé ìwòsàn láti wá gbà tọ́jú tàbí ọmọ tára ìgbóná a gbọ́dọ̀ tètè mọ kí ló fa ara gbígbóná ṣé máa lè rí àní ká tètè tọ́jú ẹ̀ dáadáa tàbí nǹkan míì wo ló fa kára gbóná ká tètè tọ́jú ẹ̀ ọmọ tẹ́jẹ̀ rẹ lọlẹ̀ a gbọ́dọ̀ tètè fún lẹ́jẹ̀ míì láti lè máa gbé ìgbé ayé tó tọ́ ètò wa parẹ́ ni pé ìwádìí tún tẹ̀síwájú gẹ́gẹ́ bó ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé àwọn tó bá ní tọ́lọ́run bá fún ní agbára owó a lè yí genotype fún wọn padà nípa nǹkan tó ń pè ní stem cell transplant tó bá ní ara lé wọn tí ẹ̀jẹ̀ wọn jọra wọn díẹ̀ a gba ẹ̀jẹ̀ ara lé wọn yìí ẹ̀jẹ̀ tí wọn yìí a fún wọn lógun tó yẹ kó máa pa gbogbo ẹ̀jẹ̀ wọn pátápátá a dẹ̀ fún wọn ní ẹ̀jẹ̀ ara lé wọn láti lè
0: gbé ìgbé ayé rọrùn
1: láti lè change genotype from SS to ó ti wá kéré jù AS tó jẹ́ ìjẹ́ ẹ̀ṣẹ̀ tó normal a dẹ̀ ti rí àwọn ilé ìṣègùn ní orílẹ̀ nàìjíríà tí wọ́n ń ṣe léyìí lọ́wọ́lọ́wọ́ báyìí
0: lórílẹ̀
1: nàìjíríà àlẹ́ mo mọ ọ̀nà méjì tí wọ́n ti ń ṣe ọ̀kan làbójà ọ̀kan ní benin tí wọ́n ti ń ṣe so ẹ tó bá lówó lọ́wọ́ wọ́n lè ṣe wọ́n á yí genotype ọmọ yẹn padà láti ss lọ ti as àwọn míì tí wà tó yẹ pé à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú òyìnbó ṣùgbọ́n tí ò tí dé nàìjíríà ẹni tó bá lówó lè lọ sílùú òyìnbó láti lọ gbégbé ayé ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ tí wọ́n bá tètè wá sílé ìwòsàn tí wọ́n dẹ̀ rí dókítà tó ṣe dáadáa won le so fun won nkan ti won ma se so that gbogbo awon ijamba ti eso yi ma se si omo na lara won le tete
0: je ko ma wo je ka wo ipa ti aisan yi to le ni gan lori awon omo to ba ni lenu eko won gege bi akegbe won ati n to wu won lati je lojo waju bi career won se ti won ba n gba itoju yi na pelu imo ijile eyin onimo segun oyinbo se ko le dena awon nkan wonyi se ko le sakoba fun
1: adupe lowo olorun fun imo to wa ni inu igboro wa leni mo se ba wa so leni bayi ani eyan kan ti o wa ni ilewo so wa lowo to pe ile eko giga re wa mu paper re wa fun ni ori bed to fin se dowo so ko ye ki aso yi di omo lowo lati lo ilewe o bo ti e je wi pe igba ti won ara won ba ya ani lati da won duro si ilewo san sugbon awon igba yi na ti a ba le o ye ka le mo nkan ta le se lati tete je kon le kuro ni ilewo san kon se lo sile lati ma se nkan ton se ge mo so le kan ani opolopo to je dokita elegbe wa bayi ti won ni aisan romo legun alawon ti won je lawyer so ko ye ko di eyan kokoro lati le se nkan ti olorun ba fe ko da ninu aye yi.

0: ọpọlọpọ wa náà ló jẹ pé ká sá jẹun náà la mọ gbogbo àwa tá a ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́wọ́lọ́wọ́ báyìí já ṣàkíyèsí àwọn ọmọ wa ẹ lè lọ sójú òpó ayélujára 32fm 94.9 ẹ lọ rè wọ́ gbogbo àwọn àlàyé tí dókítà tiwọ ti ṣe fún wa ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ dókítà peter ogundeji látàárọ̀ tí wọ́n ti ń là wá lọ́yẹ̀ tí wọ́n sì tún ń fi wá lọ́kàn balẹ̀ wípé àìsàn yìí kìí ṣe wípé tá a bá gbọ́ kárí wípé bí ìgbà téèyàn gbọ́jọ́ òkú ni ká má rí wípé bí ẹni tó pé tó ti dé bá ká má rí bí ẹni tí ò lè gbégbé ayé ìdẹrùn
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n nítorí pé ìmọ̀ ìjìnlẹ̀ ó ti jẹ́ kí ayé kó dẹrùn lágbára lọ́wọ́ olódùmarè omi ara wa àtẹ̀jẹ́ ara wa olódùmarè kò ní fi dà wá láàmú à ń wúre fẹ́yìn náà dókítà ẹ̀ ní ṣiṣẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ máa tẹ̀síwájú lágbára lọ́wọ́ olódùmarè mo tún fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ dókítà happy tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ àwọn dókítà ní orílẹ̀-èdè nàìjíríà ká ti ìpínlẹ̀ ọ̀yọ́ wà wípé wọ́n ṣeun wọn kò ìfọwọ́sowọ́pọ̀ wà lórí ètò yìí àti iléeṣẹ́ tó mójútóró ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀yọ́ dókítà adésanya ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín tó fún gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tí wọ́n ti wá sí ìkànnì ẹ ṣeun bí ẹ̀yin náà bá lóhun kan tàbí bíi méjì láti sàn lẹ́yìn ètò ẹ já sọ̀rọ̀ lójú òpó bara ẹni sọ̀rọ̀ 0806-218-5194-0806-218-5194 dókítà peter ogunjeji nígbó ló nǹkan bá wa sọ fún àwọn aráalé wípé àwa ti ń lọ báyìí
1: ẹ ṣe àwọn aráalé fún gbígbọ́ wa ìbéèrè tẹ̀tẹ̀ béèrè ó jẹ́ ká mọ̀ wípé tọ ẹ̀ gbọ́ wa àgbàdúrà wípé a máa gbé ìgbé ayé àlàáfíà
0: àmì àṣọ tá a bá tún pè yín gbà mí dókítà ṣé ẹ dà wá ló
1: ẹ̀yin lámà a máa wá
0: ó dà ẹ ṣe àdúpẹ́ títí ọjọ́ mẹ́jọ táti pàdé lórí ètò dókítà ọ̀rẹ́ afẹ́fẹ́ lucky thomas ònà náà olóòtú ètò yìí èlé òun náà ló pè mí wọlé olúbi pé fàtòyè ló kọ mi ire lọ́ọ̀dẹ̀ wa ó dà bọ̀.

0: iléeṣẹ́ ajóore mọ́ni tó bá jẹ́ ká jóore mọ́ni ká fi ṣẹ̀dá àwọn èlò tó péye tó dùn bójú wò àti lọ́lá steel and construction company lágbádé fún gbogbo ẹ̀yìn agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára túta tẹ bá fi àjọ onírin tí kì í tẹ gbọ̀rọ̀kọ̀ ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tipa olè òní ká òrùlé onírin ayọ̀rù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì àti lọ́lá steel and construction company ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ bẹ́ẹ̀ ló sì rọ́jú UD contractor ni wọ́n ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ railway láàrin méjì kìlómítà 110 àti ìyànà ọjà alẹ́sìlọ́yẹ̀ ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Má wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ ká ti tú ẹ̀fẹ́.
4: 32 FM 94.9.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là olú nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là olú right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí ẹ bá ń dárúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Atiwa.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní rárá pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa pé báwo ni àwọn tó méèkì ẹ̀ ṣe méèkì.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndogójì rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
0: àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tiyín.
1: rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè mọ fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004 ẹ ṣeun o.

0: Ah, je be ato ro yala ya no. Abi, a o lo bo France.
1: O bo.
0: O ni wo, ni kulai lai. Eh, wildlife.
2: Mm. Record la o.
0: Je be ato record to ri baje. Je be ato ro yala ya. E gan ni e. Eh, to mo ba da jo mo yan lo, e fi be lo ni pe Olorun jo. Je temi na ya ri. A fe ti kan ri ba wu, e jakun. Pelu iti Kylian Mbappe to se lenu Korea Madrid ati iru awon abulabula to won ni ana yen e kiyesi pe isoro Real Madrid ti tan sa
1: ah isoro Real Madrid
0: eh
1: e pe so ti tan
0: o do bi en ko ti tan abi opin ede ba ni wo yeyin
1: eh isoro won ti ki se pe isoro won ba yen na ki se ah le so pe Mbappe nikan na ni isoro ninu Korea Madrid tori pe ninu idije ifeye agbaye o da pe boya nkan tan beauty Kylian Mbappe fun ni e to pe ta ba ti ri agba ball ninu idije World Cup o ma se bebe to tun yato sibi to tin bo lati ninu iko e lo to nse dada fun inu Korea na to pe mi awon sugbon nkan atu o tun ma ri awon kan to tun ma yato lo tun ma se ninu idije ifeye agbaye ipe ta ba so pe isoro lo to won lo ko bad luck ka kiri lati nuko PSG te pe awon okuro betan awon yen gba idije UEFA Champions League o denu Korea Madrid ni sa meji ototo bayi Korea Madrid won ori nkan kan gba sugbon bayi a le so pe boya soro ni won ti doluko ni tutun ati gbo awon signings lo isirise le ti won gbe mi e fe le so pe boya isoro won ti tan abi isoro won boya won ni soro normal agba ball ohun se nkan to ye ko se sugbon iko as a whole o la le be okay kini nkan ta won yen gangan ki won ni lati se sinu iko ninu ko yen awon ade ti pa won ninu won tin sa won nkan to yato pe ah nisa to lo a le je ki iko basina ko ma je gaba lori wa sugbon iko Kylian Mbappe gege bi agba ball o se nkan to ye ko se gege bi pe kini o mi awon lo ye ko owo tan fi gbe o na prove ninu Korea Madrid sugbon iko yen gangan ni o balance ka ma so pe nkan to se ninu dije ifeye agbaye emi mo si so pe ni na ma so pe ifeye agbaye e fi le fun Kylian Mbappe ari nkan to se ni eleyi to lo edition eleyi to lo ta gba ball to mi awon hat trick ni final lase kagba to ye po pada end si losing side sugbon bayi ninu dije ifeye agbaye wo lana e ko to ri pe Messi na pada mi awon onibeta lati ni okay o ku two goals ti o fi ba world record ipe kan to mi awon to po julo ninu dije ifeye agbaye lati gba to ti se dale mo bo se wa ninu lele o si age dread wa lori eton jo nle awon bayi le oni address Messi yere o ti mi ohun ti ohun na ti mi awon 16 bayi ninu dije ifeye agbaye le po ku meji ti Kylian Mbappe o fi gba sugbon ta ba ni ka wo age ikan je 27 ikan je 38 to je iyen tumo si pe yes gap si wa to pa gba ball yi o si tumo awon o tumo fi itan lele ju bo se wa lo and agba ball o je agba ball te pe yes e le mo kan ti Kylian Mbappe le se e je ka wo awon eleyi to mi to fi jele keta fun iko orilede France e wo bo se mu wa pe to ye pe nkan te yin o ti e lero nto orilede France e de le pelu awon agba ball ti won ni e se pe iyen na o help ninu Korea Madrid na o lawon agba ball na to je pe won jo sise fun awon sugbon ko sinu iko ti Kylian Mbappe ba iyin to je premier assignment yen o ma deliver fun won to de pe yen na de pe oni mo pe o se lowo ile ta wa yi
0: ejo ta lowo go ti Austria score first goal Austria against Jordan ko se to wo ah bo da jimi le ti wo me lo clever ti wo
2: ti Austria yen na ni mi wo ko se
0: e ti wo gugu bo da ji toku
2: ko se yi ti
0: la la la la ti Austria ni kan le wo ago me le an ki subu yi
2: e da so ya de go duri awon fi o Ayi ka gbe dori aye.
1: Mo so
2: pe dori aye la fi gbe
1: toru le.
0: E ja mo si. Okay, obi ate ba tun go yen wo later. Oro to nbele ni Real Madrid ti mo ri pelu bo ti obo yen mi awon lana. Senegal lo nlu emi lo ngun labere. First goal yen na e wa wo arabula yen dakun tori
2: ona.
0: Latokan. Ejo, Paulo se ni nira. Okay, arabu Madrid awon Madrid star lawon fe ri sin. Iru material ba irisin ta no bi ra ko gbe joko se fini ni o joko fun ni abi mo ri o ti rogo asa meji da lo gba o
2: eh se ri igbe ti awon ololufe Madrid ti won ke yen mo fe le fi we igbe orilede kan lagun
0: kan
2: South America ma ka man ke bi en do gbe memory card mi ni to ba ti ya won tun farabale so gbogbo gbe ton ke yen kon se popa won lomo ko daran le ke se bandit ni ko kin se boya iwa kan buruku kan lo wa ni odo re te so pe efe nkan tan kan tan so ni pe iwa mo alu abi re ko kun to nkan to sele na ni ko se ni kankan laye yi to le so pe boya Kylian Mbappe o da
0: but talent is never enough
2: mo mo sugba ko nse pe itori iwa rere na fi ra nitori pe mo bo gba ni and because de pe won a bere pe so sise ta fe okay awon kan wa ni de pe kan to se kan na amotiyo kò jẹ nìkan miss bf tá bá débi jẹ
3: jẹ tó bẹjì
2: wá ṣe so irú ọkùn ṣe ọrọ pé bóyá
3: gẹ alo so gidi nkan
2: yóò sì ní pé bóyá kó wá lọmọ tó
3: bọ so sùjẹrí
2: ntí mo rí tó wà ń bẹ ni pé a lè sọ wípé ìwọ ọmọlúàbí kílẹ̀ ń bá bí kò tó ṣùgbọ́n a lè sọ pé kò mọ bọ́ọ̀lù gbà ẹwu láti season dá parí mi máa rí ìṣe dáńtò ẹwu iye go ti kílẹ̀ ń bá bí tó produce fún even at assist tó bá yọ go mbappe kúrò nínú go madrid yẹn tó ẹgbẹ́ ìdàkọ́ àwọn fini junior ni ó lè jẹ́ pé number three wọn wà mi sọ pé bóyá kẹ̀yìnmọ̀wà burúkú dá o ṣùgbọ́n nígbà tá ẹ̀ ń bèrè lọ́wọ́ pé ǹjẹ́ ayò rẹ̀ tó ń gbà yẹn ó pè fún bóyá kẹgbẹ́ ìjókòó ṣẹ́yìn lórí ọ̀rọ̀ ìwà ọmọlúàbí àṣọ ọmọlúàbí yẹn.
3: bó ni mòrí yóò ṣe lo wọn papọ̀ mẹ́rin tí ó fi àtọ̀ sí tó ti bá
2: bọ̀. ẹ mọ gbọ́ ní tó ṣẹlẹ̀ rí olùkọ́ni mòrí ò kì í ṣe olùkọ́ni tí agbábọ́ọ̀lù kankan sẹ̀ bẹ́ẹ̀ sọ di nǹkan kan mọ́ bàbá ti ń da free already ó ti achieve a lot of things ta ni sọ pé bóyá olùkọ́ni kankan sẹ̀ bẹ́ẹ̀ àti ìwé bóyá ká gba champions league fún ni kínú rẹ̀ lè dùn kò ní kò sí nǹkan tó fẹ́ gbà fún mọ́ ó dẹ̀ yẹ ní nǹkan tó yẹ pé nǹkan tó bá dẹ́wò ni ó dẹ ẹlọ́bìn lọ́wọ́ mátà yẹ gbogbo mátà wọlé ó yọ padà so ó mọ bí tẹ́rí àmọ́ kankan wà jẹ́ pé tí ajẹ́ bá sunwí yóò mojú ná tó bá ti rí pé olùkọ́ni tó gbé wá ok ṣe fẹ́ gbé mòrí ó ṣe gbé àwọn abẹ́lú wa ni abẹ́lú wa kẹ́kọ̀ọ́ tó wà máa di ìdíkan pé start oge yóò mọ̀ sí ẹni ọ̀dọ̀ káàkiri ni ṣé ẹ ló lè báyọ̀ sọ̀rọ̀ ṣé òun gẹ̀ẹ́sọ àwọn abẹ́lú àwọn gbàyẹn gẹ̀ẹ́sọ ló bá wọlé mọ̀sí sọ̀rọ̀ ebi mọ̀sí ẹrẹ́ jẹ́jẹ́ bí ife bí àwọn fẹ́ẹ́ ra ni so ṣé ẹ ló fẹ́ báyọ̀ sọ̀rọ̀ yẹn tutù ọ̀rẹ́ dì so ó níwọ̀n bá nǹkan tó nǹkan tó ok ẹ wo bíẹ́sà
3: Marcelo Bielsa
2: ẹbí olè ẹjọ ni so tẹ bá ti gbé wọn dáhùn olùkọ́ ló máa ń wọlé so ó túmọ̀ sí pé tó bá tó náà bá ti rúdùkọ́ ni tó ṣe gbòógì òun náà yóò farabalẹ̀ pẹ̀lú nǹkan tó ń fẹ́ so kò sí tó kẹ́nikẹ́ni pẹ̀lú tí ò bá ti kó yá olùrẹ̀ bá ọmọ kékeré so tàbó já wàhálà kan lẹ̀ o tùbà tó yẹ kó lè tánìṣì méjì tíìmù so kò sọ̀rọ̀ nǹkan lórí ẹ̀ náà.
3: ẹ ṣeun sá ọgbẹni raf
4: atọkun
3: ìbéèrè mi ò tí ì rí èsì sí dáadáa ohun tó fa èsù madrid ni pé bá a ṣe ń lo méjì ṣe papọ̀ labalábì kan náà ibo ìwọ́dò sí ibo lèmi ò dùn sí ibo lẹ́yìn rò pé ní ìdáhùn ìbéèrè yìí ni ká tó bú bomi ibo lẹ́ rò pé mòrí ò fi ìkankan náà pléyà ìhá tí ìṣòro tó ń bẹ́ẹ̀ òfin tí yóò fi ní kọ́ntínú àbí ìwọ́ lẹ́sọ̀nù nù finisius àti mbàgbé báyìí ẹjẹ́ dọ́jọ́ ọjà ká padà dé 32 FM 94.9 àpàdàbọ̀ ẹ̀kú kalẹ̀.

0: ọdún tó ní ìjábọ́ lẹ̀ mo lọ ṣàyọjú rẹ̀ kan lọ́nà sáìdì bì kan pólì ìbàdàn.
1: ẹyin màmá ẹsẹ̀ ń bẹ́.
0: wọ́n máa sọ̀rọ̀ tán wọ́n máa sọ̀rọ̀ tán.
1: ọ̀rọ̀ tó ń bẹ ní ilé yìí.
0: bí n bọ́lá agbèbà kanti hello hello gbogbo ilé olókìkí babaláwo mi. ẹ kúrò lẹ́ o.
2: jíjí àkókò bá ti dé wọ́n na portugal pa á jáde fún wọn.
0: ifá mi tún ti fọ́
2: ni ẹ̀sùn
0: ọ̀gá jáde tiwọn. kò ní ṣe ẹ jáde ti kò sí wàhálà.
1: ọmọge ìwòyí ẹsùn máa bí.
0: wọ́n máa kan yín wọn tí ìràṣọ.
1: àlùfẹ́ mi fún wa
0: lọ́wọ́ lu. hello.
3: ó wà lára rẹ.
0: ẹ kúrò lẹ́sà pásítọ̀.
3: ó wà lára rẹ. bọ́lá bá mi fi golden boy.
0: golden boy ó ti gbé kámẹ́rà lọ òde wọ́n ṣe ìnáwó kan lọ́nà google.
3: lọ́la pọ̀ mi.
0: ó tẹ̀ló mi lọ ni.
3: Àìrọ́ ni mo jẹ́rìí ẹ fífà yéjì tẹ̀ mọ́.
0: Ó ti kọ́ṣẹ́ pé.
3: Àbí kò yéjì tẹ̀ mọ́. Sọ̀rọ̀ pé Chelsea ẹ ti tú díẹ̀ díẹ̀ báyìí.
0: A ta ń kókó padà.
3: Àbí mo máa tẹ̀rẹ̀ jẹ́.
0: Ọmọ sì á ta kókó.
3: Sọ gẹ́mù alẹ́ yìí.
0: Yes sir.
3: Portugal máa ń wí.
0: Banka ni.
3: Ẹ̀tọ́ pọ́sibú kí Ronaldo máa sọ̀rọ̀ mẹ́ta.
0: N bẹ̀rẹ̀ ti
3: rí.
0: Yes sir. Wọ́n ti bẹ̀rẹ̀. Yes sir,
1: ẹ
0: ọlọ́run sí akúnáwé ni. tùgbà

0: fẹ́rí àròpọ̀ ìní tí mo fẹ́ kọ ní ní èyí wọ́n tó yẹ yín alákọ̀ọ́kọ́ rí ní fìlí sàn àwọn ìkòyí bíríjì oṣù mẹ́sàn-án péré ni mo fi ń kọ́ yín tí wọ́n sọ fún yín pé ẹ lọ́sẹ̀ sáàmù ẹ̀ ní kò ní.
1: tani tobi tẹ́mìlá bíríjì kò díẹ̀.
0: ó gùn yóò pẹ̀kẹ́ tó ṣe tán ẹsẹ̀ ń tirada àdáwájú kínní ẹ bọ̀dá.
2: wèrè tó ń kọ́ wèrè ìkọ́ṣọ́ níbi iṣẹ́ ń ṣe èlùbọ́ ìjọ ti kejì ó ṣe ẹnu bí ewúrẹ́ tó ń yàgbé àkú
1: ẹlẹ sáàmù kékèké ni akọ wọn máa ń pọ
0: kó sì lè mọwé báwọn ó yẹ kó dúró ní àti kan.
3: This kit was performed by Baba Alaria and Lizzie J.
4: 32 FM 94.9.

0: ṣe dáadáa ni mo bá yín nínú ilé yìí lọ́fíìsì yìí ládùúgbò yìí ládùúgbò yìí. Àsìkò yìí yóò padà san wá sówó sọ́mọ. Àìkú ti ṣe báàlì ọ̀rọ̀. Káàbọ̀ àyìnlá. Kébé ń kó ara. Bàbá tó ra àánú gbà.
1: Àwùsùn bí láyé.
0: Tó sì ń padà á jẹun ọmọ. Àjẹ́ pé ayé bàbá o. Ẹ ti bẹ̀rẹ̀ sí ń jẹ́ kò sẹ̀ ní koro lẹ́nu yín láṣẹ ènùmàrí. Ṣíra dáa ni mo bá lé o. Lẹ́yìn iṣẹ́ lè tò yí pẹ̀lú délé ìjìnlẹ̀. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀.

0: ẹjẹ n kí pé a kú sànmọ nìyí bó ló ṣe lọ bó ló ṣe rí dọdọ yín ṣọ́ọ̀ṣì ń ṣe nọ́mà abẹ́yìn rọgbọ́n díẹ̀díẹ̀ ta sí lọ́dọ̀ yín
1: kékulé bó lọ́wọ́.

orílẹ̀-èdè orílẹ̀-èdè wọ́n ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn. Àwa Nàìjíríà àwa ń wòran. Ẹ mọ̀ yìí pé gbogbo nǹkan ó dà ń yí náà ni. À ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. What we are here for is just to encourage ourselves. Má para rẹ̀. Bó ní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Ọ̀rọ̀ ọ̀run yẹn ti wá lọ fá o, ojoojúmọ́ ni bàbá ń dífá báyìí o. Bọ́mọ́ bá wà á yíwọ́ o. Bọ́mọ́ lọ yíwọ́. Tó bá ẹ lè yíwọ́ pẹ́rẹ́. Ẹ tí ọ̀rọ̀ padà san. Mo rú àwọn nǹkan kan ní àárín ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí. Ẹ ṣá mọ̀ yìí pé òní ni midweek.

0: Àdìsá mi ṣàtọ́sítà ti jọ wà tipẹ́tipẹ́.
1: Èmi lọ́lọ́fẹ́ bá mi yọ.
0: Ẹ̀gbọ́n mi dáadáa.
1: Ayé ọ̀fẹ́ sí yọ.
0: Àdìsá at 58.

0: lẹ́yìn iṣẹ́ lè tò.
1: Ìjẹ́ ṣàwà àjàmálà. A ní kọ́lọ̀ wọn bá máa ló jẹ́ méjì.
0: Ronaldo ń fojú wọn rí ń bí.
2: Bàbá náà ò rí ọpẹ́.
0: Ó kọjá yàmáyàmá.

0: ṣe fojí kírẹ́tọ̀. Pé gbogbo ẹ̀yẹ́ bá ń kọ fòjì nílẹ̀ yìí, bàbá wọn rèé. Wọ́n dẹ̀ wá gbà fún wọn ọba jìyàn.
1: Kajúmọ̀ yan ọba tó ṣẹ̀dá ẹni.
0: Ayé
1: jùmọ̀rẹ́ a ṣẹ̀dá ọrùn. Ọba tí ó gbọ́ owó tí ó gbóbi tó fi dá mi sí dòní.
0: Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí. Nípa Stages of Life. Bẹ́ẹ̀ bá ń bálé ayé bọ̀, bálé ayé bọ̀, ọ̀rọ̀ kan ni mo fún yín níjẹ níjẹta. Ìpé tí o ṣe rántí ibi tó o ti bẹ̀rẹ̀.
1: Ìjà ìmọ̀yí ẹ̀dá.
0: Àwọn bó o ṣe bẹ̀rẹ̀ sí Rough Life bọ̀ tọ́lọ̀ ń fi gbàdúrà ẹ.
1: A fi ń gbogbo rẹ̀ ga.
0: Ìkànnì yẹn lọ́tọ̀.
1: Ṣé o bàbá
2: ẹ bá mi dúpẹ́ fún.
0: What are your plans?
2: Ó bẹ̀rù sọ́tẹ̀.
0: Léyìí tí wọn náà ti ń ròyìn pé ṣé mo ti try? Ṣé mi ò tí ì try? Aláǹgbárẹ̀ ló sọ̀ kalẹ̀, ó bẹ́lẹ̀ ni. Látorí Cocoa House. Látorí 25th floor. Ó ṣe bọ́lẹ̀ báyìí, owó rẹ̀ lọ́tọ̀wọ́ rẹ̀ lọ́tọ̀ ni, òun ò gẹ́ lápọ̀, òun ò gẹ́ lẹ́sẹ̀. Pé ìyọ̀yìn òun, òun ò yinra òun. Bọ́ bá kọ́ ti ẹ̀ wo ohun tí ẹnu ń gbé lọ lásán. Ẹnu wá sì rí ẹbọ, ẹbọ ló ń gbà lójoojúmọ́. Kò mọ mo jẹ lánàá. Àyàfi tó èèyàn bá fẹ́ mọ̀ ọ́n mọ̀ pọ́ ní ṣe kùn lókun. Èèyàn gbà wẹ̀. Ẹ ń bá Ọlọ́run sọ̀rọ̀ tó ju rẹ̀ sínú biribiri ọlọ́jọ́ méje. Ẹlòmíì sì lẹ àwẹ̀. Ojú rẹ̀ ó mọ ṣú ni. Ká mọ́ parọ́ ọjọ́ méje yẹn náà. Bí ẹ̀ mọ́ fi nǹkan kan sẹ́nu fún ọjọ́ méje. Sísítẹ̀mù ń tàn, ó ti dàrú. Gbogbo nǹkan ni ó mọ ṣe. Ìyìn ó mọ dùn, inú ó mọ rún. Ojú rẹ̀ ò ní ríran dáadáa, apá ò ní lè ṣe é gbé mọ́. Ẹ̀ mọ́ jẹun fún ọjọ́.

bọkànrán eléti díẹ̀ lẹ́ni ni wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ lọ darí wọ́n ní plani ilẹ̀ fún bí wọ́n 100 million bá wà káǹtì ẹlòmíì lé ìnákúná ni ó ná lókàn mọ rántí òye ó rà especially àwọn obìnrin lọ́nà ni ó rántí wíìgì kan wà 3 million ó yẹ àá ẹ wá gbé 3 million rù.

lọ́run kò ní máa wo yàn ká máa yàn ṣẹ́gan ní kinní gan kán gbé ròyàn lórí 3 million naira I bet it èèyàn lè rú láti ibi tá a wà ẹ kó tó dé mọ́kànlá junction ọrùn ó wọ̀ bàbá ṣe níbi 200 gbé fún wọn fà lọ́nù ọ̀rá gan owó mọ ró díẹ̀ díẹ̀ síbẹ̀ náà wàhálà ti tọpọ̀ owó ní value tó ní máa fojú wo àwọn nǹkan tó lè fowó ṣe é lẹ̀ o mọ bí tájúà rẹ ó ti gba gbàdúrà mo fẹ́ lọ ìlú èbó àdúrà rẹ ti gba ṣó ní passport ẹlòmígo mọ̀ bí tó ti ń gba passport ó ṣe mọ̀ wá bọ̀dá àdúgbò kiri náà kọ́kọ́ fowó rẹ̀ jẹ́ iṣẹ́ ewu náà wọ́n bá fowó rẹ̀ jẹ́ gbogbo tí ò yẹ ká fowó ẹ̀ jẹ́ wọ́n mọ̀ á.

àwọn alájì tuntun alájì àtuntun tẹ́lẹ́sì alájì ẹ̀yìn ni kẹ̀ ẹ̀yìn ni lomi ṣe yín òkè ẹ̀yìn ìsàlẹ̀ ẹ̀yìn tó ti jóná rẹ̀ dé. Ọlọ́run ló mọ tó jẹ́ kẹ́yìn ẹlú mi ò jóná ó dẹ̀ kú ó kọ́ lọ́hùn. Ẹ já lọ ẹ̀ka ìpolówó ọjà. Délé Akínbọ̀dé má gbẹ́kú òun bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ ló wà lórí ìdán.

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Mami.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Emi omo yin na ni o joli jani mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: s e l a r r I e salary
4: ah boda mi espesso espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
6: t u r m e r I c turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Adé dada aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ kú ojú lọ́nà.
9: Ọjọ́ ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan Free Detour Energy 500 naira péré ni ráti ẹ lónìí Free Detour Energy darí ìṣàkóso rẹ.
10: Tomato sachet. Oh, Tonyo. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tán yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
12: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
11: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
11: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
13: Ule lọ́wọ́ mini jọjọ lẹ́nu ti rin láfun alábárò lọ́jọ́ ibide àyànfẹ́ mi láàrin àwọn òkèlè amala kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú Ogi amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ ó wa dẹ́dà ló sọ ìyẹ̀fun dogun ẹbí amala mi o ajẹta omi oge sí aya lára ẹ kú ojú lọ́nà o
14: aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè

Awada Keri Keri is the show. Kí la máa ń ṣe lórí Awada Keri Keri? Àwàdà kẹ́ríkẹ́rì débi tí mo ti máa ń gbé ọlọ́kan ìjọ̀kan àwàdà tá a ti tò papọ̀ mọ́ra wọn láti ṣe yín lóore láti pa yín lẹ́rìn nínú ilé mẹ́yẹn.

0: aunt rere.
1: Hello, iya oreke, wa gboja re mo ti de o.
2: So raja pe ni o mo yo.
1: Mo ra pe ile ise Tavik Favor ni number 1 Favor Plaza Lebanon Street Ogunpa Oyo Nibadan ni mo ti ri gogo aja so ati bata ti mo fe ra pata. E si tule kan si won ni first floor store number 12 RM Plaza Queen Cinema Ibadan. Tabi ke pe won sori ero ibanisoro yi 08121960413. Ile ise Tavik Favor Oboyinbo do po fun dekun teru tomo.
3: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kàn ní gbangba ló ń bọ̀.
4: Nǹkankan ṣẹlẹ̀ nípa marriage mi. Ó wá di pé every time o lè wá ń kó ṣọ́ọ̀bù mi. Nígbà yẹn láàrin 2 years, o lè kó ṣọ́ọ̀bù mi fún 7 times.
3: Ẹpàdé wa lágo 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sabẹ́ńkò pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú.
5: Pàtàkì lọ́mọ kò sọ lọ́jà tó lè látẹ ọmọ ni kò kó ayé. Pàtàkì lọ́mọ kò sọ lọ́jà tó ní látẹ ìyá kò kó mú bá ẹ yọ.
6: Pàtàkì lọ́mọ kò sọ lọ́jà tó ní látẹ
5: bàbá kò kó mú bá ẹ yọ.
7: Alhaji Kọ́ni ti Àyìnlá Kébé ń Kwara.
5: Ìkókódódó ló máa kú abọ́.
7: Pàtàkì lọ́mọ lélẹ́yìí. Lọ́dún 1988.

ètò ni pé lọ sí kùnkùndùn lálẹ́ yìí Hamzat Damola mo ti gbọ́rọ̀ rẹ̀ ẹ̀yin ọ̀ dọ̀sẹ̀ ti ń bọ̀ wọ́n bínú wọ́n bínú gbogbo ẹ̀yin èèyàn tí wọ́n ń ṣe àtìlẹyìn fétò mo mọ rírì yín mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa abiola yali nílùú Hamburg ní germany lọ́hùn ẹ ṣe mo dúpẹ́ bàbá charles ọ̀kan làwọn láti washington dc mo mọ rírì yín o tunde alamola bọ́rọ́bọ́rọ́ nílùú ọ̀yọ́ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run ti pè yín pa ètò lọ bí kùnkùndùn nù mọ́kó tó lọ bí kùnkùndùn náà á tún gbádùn ara wa díẹ̀.

ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

dáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lóníyà kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀ nírí ọjà dẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

Yeah, 2 months, we were. Ọmọ ọlọmọ la ránṣẹ́ dé tòru tòru. Májá nìkan ló fún jí ọ̀dá. Mọ́sì jẹ́ nìkan ló fún nǹkan tó jẹ́ nǹkan aburú. A máa ṣẹlẹ̀ ńgbà mí tí ibì kan bá ń dàrú gbúrúgbúrúgbúrúgbúrú. Tóri táwọn kan lẹ̀kọ̀ láti ibì kan tóri táwọn kan lẹ̀jì. Ó ti ẹ̀yẹ kéèyàn kọ́kọ́ ní confidence ná pé ọmọ àwọn ò lè sí mẹ́. Àmọ́ wo àwọn tó bí ọ ò lè fọwọ́ sọ̀yà bá ń lórí ọ̀rọ̀ rẹ. Wípé gbogbo ohun tí bá ń dàrú pátá láyé ibẹ̀ ni wọ́n wà. Ó ké sí ọ lálẹ́ yóò má jẹ́ wọ́n máa fi kinní kankan wá ìní rẹ o. Wípé ìwọ ọmọ Ikò. Ọmọ Ikò. Nítorí tó fi gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ ni wípé. Ọmọ Ikò bíi tiẹ̀ lánàá, ń bo ní ń gbé báyìí. Ọmọ Ikò bíi tiẹ̀ lánàá, àyèwò lọ́wà. Ọ̀rọ̀ àwọn ọmọ kan tó bá ń kọjá láwọn àdúgbò kan tó jẹ́ ghetto. Ó sì rí wọ́n ti fọ́ gbogbo àwọn búlọ́ọ̀kù lẹ̀ lọ báyìí kí ní Èkó fọ́gò ńlẹ̀.

ẹ bá ní òun sì nífẹ̀ẹ́ rẹ̀ jọ̀hún àti dádì ọjọ́ sọ dádì ẹ̀yin kọ́ èmi kọ́ yìí ẹ jẹ́ kọ́ wọn sáré ṣe arrangement kan kó tó di wípé àwọn family wọn wà yọjú sí yìí a ṣe gbogbo inú ilé kódà kìí ṣe pé wọ́n ṣe sílì pop ni wọ́n ṣe tí gbogbo ẹ̀ tanná gẹ̀gẹ́ ṣe bí n tí yíyó àwọn yorùbá já mọ̀ ni wípé bí ṣe ọba ti là ọmọ inú rẹ̀ ọ̀la ètò ìgbésí ayé nìyẹn o ọmọ tí yára máa tàyà nù lára òbí lọmọbìnrin obìnrin lọmọ ìyàwó rẹ ń bí lọ sọ wípé obìnrin ló bí ẹnìkan nú àwọn ọrẹ mi ọsàbíamọ obìnrin mẹta ń bẹnu ọmọ ẹ ilé ọ̀sọ́ rẹ rè ọlọ́lọ́run fún un ní rìsọ́ọ̀sì o àmọ́ ilé wọn máa bẹ̀ ká má ba rìsọ́ọ̀sì jẹ́ o mo ní kí ló dé ọlọ́mọbìnrin mẹta wọ́n dọ̀bálẹ̀ léèwún bíi tẹ́mi wọn kọ̀.

0: ẹlò mi ọmọ fìkà hànú báyìí pé kíkíní yìí sì padà wá kí wá mọ̀ orí wọn nìkan kọ́ ni fáìlì rẹ̀ ń bẹ̀ wájú ọlọ́run opportunity
1: ọ̀rọ̀ wà sẹ́ni tí ò ní wà nínú
0: ọkùnrin mi l'opportunity lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó sì bàjẹ́ débi wípé ìyàwó rẹ̀ ó kọ́ dídí ọwọ́ fún báyìí ẹ̀yin ní òṣèrà mọ́tò
1: èyí
0: tẹ́ ń fẹ́ kókó sẹ́ gbára wọn kì í tó yóò sì gbowó yóò sì lọ́ọ́ fi mu ọtín bí àṣà ọ̀rẹ́ mi bá yọ̀ fàlékè ọmọ gbọ́ ó mu ọtín abatẹ yóò tún wá mọ wojú obìnrin pé àbóbìnrin wọn tún ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ tó mọ afọ̀rọ̀ lu àwọn ẹbí tiẹ̀ táwọn ẹbí rẹ̀ já pé rẹ̀ ralẹ̀ ẹ wọ́n mọ̀ filẹ̀ kan hàn wọ́n ní ẹ̀rùn mu ni pé sọ́nà nu oko kọ́ níbẹ̀ pé abimukun ni ọ́ oko kí ìdílé ni opportunity lẹ́lòmíì sọnù láti òkè òkun tó fi dèrò ilé ilé yẹn ti mọ láà láti ilé kó tó lọ ká mọ̀ mú kànáà fùrúkí ìṣàfùn ẹ̀ máa sọ̀jì káká kí ìfẹ́ wa máa ru jáde lẹ́nu rẹ bíi ti sàn góòlù.

0: Pèsè, yẹn sà. Mo yẹ kó ní forí pẹ̀lú sọ́kàn. Ìwọ ọmọ táwọn òbí ń tọ́ ọ lọ́wọ́.
1: Jáàmù kó tá a bá.
0: Mo bẹ̀ ọ́ o.
1: Lólórí ló jọjú ló.
0: Ẹlòmíà máa kọ ọmọ tó bá rí pọ́ máa ń ṣe wọ́nranwọ̀nran tó sọ opportunity nu.
1: Ìkọ́bì kó lówó dé.
0: Pé bàbá rẹ̀.

agbára opportunity ti wà náà sọnù ń lọ sọ fẹnìkan jò ní ìpẹ́tọ́ ọba rírú ẹ̀. opportunity lọ́dún mẹ́rin fọlọ́ṣẹ̀lú o. àwa látòónú oòrùn a ti máa fọwọ́ tẹ kínní báyà máa tẹ̀ka fún wa. wọ́n ti wá bìlífù pé múgùn ni wá. àbá ti wá dìbò fún ọ táwọn ò tẹ́ǹjì sí mu wọn gbogbo bí wọ́n ti máa yọjú sí atẹ́lẹ̀ wọn ì wá. ìgbà bó bá tún wá ń padà bọ̀. wọn akíbọ́lá ni wọ́n wàá mọ̀ yọjú sí a. wọ́n àní mọ̀ wípé wọ́n ti sọ opportunity. wọ́n ti parí ìdíje world cup tó ń ṣẹlẹ̀ láàrin England àti Croatia. England ti nà wọ́n lámì ayò mẹ́rin sí méjì.

bẹ̀rẹ̀ sí ni máa ṣe ààrẹ lójú ọ̀pọ̀ Facebook kí máa rọwọ́ yín bẹ̀ o. Ẹ tuntun àwọn atafẹ́fẹ́ tí wọ́n jọ ń ta sí àtẹ̀yìn náà ń gbádùn ẹ̀nú ilé ń bí ẹwà. Ètò ilé yìí lápẹ̀ ní Yorùbá yan. Ẹ sì rí pé gbogbo orin tí ń jáde láti ìkànnì yìí lórí ètò yìí lálẹ́ yìí lè ń gbádùn. Opportunity ni mo ń bọ́ sọ̀rọ̀ lé lórí o. Ẹlòmíì ti sọ́nù ní fi ń dààmú kí. Ó fi dọ̀rọ̀ àwọn ọmọ ìgboro ọ̀dààmú òfòró ọ̀já tó faláńtà ògbénú àdóyọjú. Opportunity ti wọ sọ́nù. Ó la odidi ìdílé mi. Mo kẹ́lòmí ọ̀sọ̀ opportunity nù láyé. Obìnrin tó jùlọ ní èjì bọ́yá yẹn mọ̀ bùn lówó lè ó. Wọ́n wàá rò pé bóyá obìnrin yo ní wọ́n ran wọ́n rán. Orí ọwọ́ tí ó dára rẹ̀ padà sí yọkàn tóòsì ìyá àtẹ̀yìn ni. Good morning ma. Lẹ́yìn good morning tó bá wí múgùn ara rẹ̀ ló fi ní ọkọ̀ tẹ̀lé. Wọ́n wàá wò pé ẹ̀wà gbàǹdéde owó tó mọ̀ fún múgùn yìí lówó ń jẹ ajá àwọn. Wọ́n kàn gba pa WhatsApp ni pé ìwọ àbó tí àwọn bá sọ̀rọ̀ ni. Àrò opportunity kan nú ayé tó sọnù. Wọ́n sọnù mọ̀ bí ọ̀. Wọ́n tún ṣí náà ìbolẹ̀ tó bá dàyàjọ́ ọjọ́ mẹ́jọ tọ́rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì. Wọ́n rò pé bóyá yàálẹ̀ ọ̀kan àbẹ́nìkan ní dààmú ẹ̀ rárá. Wọ́n sọ opportunity ni lọ́wọ́ fi ronú lọ́wọ́ gbẹ́ wá kù wọ́n gbogbo bẹ́yàn bá sì ti rù. Egun kan jáde bí ẹ̀yìn báyìí níbi ẹ̀yìn èjìká. Ẹ̀rọ tó yọ yọ àwọn pákó kan létí. Sùúrù sáyé rẹ̀. Bàbá tí ń di bí ọwọ́ òní bíi 25 after. Wà á kébọ́lá ń ṣe ojú òpó lẹ̀ yanyà mọ́mọ́ ń kìyìn lálẹ́ yìí. Wẹ́kẹ́ káàbọ̀ sórí ètò yọ. Ètò wà ètò yín. Pẹ́pẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe máa gbọ́ ẹ máa rí nǹkan kan dì mú nù ẹ̀. Ọmọ ajímẹ́kùn lẹ̀ ń gbọ́. Ọmọ ajímọ̀ jàsán ọmọ ajímọ̀ jẹ nǹkan tó lé egun ọmọ àfìgbé bọrí ẹ̀ ń kùtù kùtù. Mọ̀ ń bọ̀ ọmọ akíbọ́lá gbogbo ara báyìí ni mo fi ń bọ̀.

0: Asia dada. E je ro wa yin be je fi comment n be ko ma nlo kara kara kara kaka. Hello. Ama kala ma. Yes ma. Olorun ko eto e. Mama Elizabeth ko yi. Hello. Yarama. Opportunity. Ma.
1: O ki ri mo.
0: Eh, to ba ti lo.
1: To ba ti lo.
0: Eh. Hello ma.
1: Hello, mo go yin sir.
0: Hello mi ma believe pe opportunity owo le owo nikan le lo mi ma npe o.
1: Ah, iro.
0: Ah, ah.
1: No, ki se owo nikan. Iro e ti sele se mi gan.
0: E je ngbo mo fe gbo. E ja won eyan fi keko.
1: Lodun kan. Mo wa sa mo fe ra le kan lodun kan. Mi ba aure mi kan wa se o se fe se nkan kan mo ba ko wo yen fun pe ko sare lo na. E ja won pe mi o ra le yen mu.
0: Kabiyesi.
1: Ko se ki ra ni bi 50,000 gba yen. Gba ti ma wa ra o wa je nkan bi 300,000.
0: Oh, se sa pada ra.
1: O pe si gba yen o.
0: E sa pada ri ra.
1: Olorun gan lo se anu fun mi.
0: Pada.
1: O pe.
0: Ko ni baje ma.
1: Opportunity yen teyan ba ti mi se.
0: O ti lo. E so pe o ti lo. Asa awon omo igboro. Ko si wa la ma. Hello.
2: Ẹ
0: ma ka le.
2: Alaafia fere to.
0: Alaafia fẹ ti pe o.
2: Ọmọ ọba Gbenga gbajumọ. Aṣiwaju papataka fatalaji jara. Ẹ ma ṣe lagbara ni sọrọ. Opportunity lost can never regain. Àwọn olóyìnbó sọ.
0: Bàbá yi.
2: Tẹ́lẹ̀rí at once ló máa ń wá o. Ó wà wá láìkan náà ló máa wá. Ní àbádẹ́ ti lose ẹ̀, ó ń lọnu. Even ilé ọkọ lílọ fóbìnrin. Opportunity ni o. Tí o bá di ẹrù ẹ̀ dáadáa, tó bá lose ọkọ tó lọ ń kọ mọ́, kò lè pàdé ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà, ẹlòmíì tẹ́ pé inú àwọn ọkùnrin, pàtẹ́ tètè ni. Tí o fi falẹ̀ rẹ̀ sí ìyàwó kò mọ̀ ní mọ́. Tó o ká kí ìsara dáadáa, tá a bá ti di opportunity ẹ̀yọ nǹkan wáyé ká tètè grab ẹ̀. Àtẹ̀mí àtẹ̀yìn àníṣe opportunity wa lo. Àlá.
0: Hello.
3: Hello, Kale.
0: Ẹ wà Kale ma.
3: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
3: Ẹ rí léwọ̀ lágbára.
0: Àmì Ọlọ́run ó kọ yín o.
3: Ọpẹ́ lè yọrù ni látọ̀yọ̀.
0: Ìyá dáadáa.
3: Ẹ ra sà.
0: Ẹ wà pa.
3: Alhamdulilayi.
0: Mo ń gbọ́ yín ma.
3: Ṣé ẹ rí opportunity? Àwọn olóyìnbó wọn ní once opportunity lost never be regained.
0: Ìwọ ọmọ mọ́ yìí, ìwọ ọmọ mọ́ yìí inú dictionary wo re.
3: Tí ẹ bá ti lose opportunity ẹyọ kan kéèyàn tó rí padà ó máa ń pẹ gan.
0: Bẹ́ẹ̀ni.
3: Téèyàn bá láti rí kéèyàn ó sì ti jó nǹkan. Téèyàn bá ti fi jó téèyàn bá sajà téèyàn rí géènì ń bẹ̀ tètè fi ṣe nǹkan.
0: Kábíyèsí.
3: Ní fún ọbára mi kúkú tún ríru géènì
0: yìí ló ń sọ. Kábíyèsí ọlọ.
3: Tó opportunity bá ti lọ ó ti lọ ni.
0: Ẹ ṣe ma orúkọ
3: yín léwọ̀
0: orúkọ yín lẹ́ẹ̀kan sí òní
3: bàjẹ́ o.
0: Ẹ ṣeun. Family planning leleyin ninu ara awo ni olugbe alaaji late Dr. Sikura Ide Barista.

0: se mi se ka lo nu orin awon agbala leyin ni 07055 odometa 949 08097 odometa 949 +23 4906 2 odometa 949 Ẹ máa ṣí àyàyàyà lójú òpó Facebook o. Ẹ máa fi kọ́mẹ̀ntì yín bẹ̀, ẹ máa láìkì ẹjẹ́ máa rọ́wọ́ yín kọ́ máa lọ bìsà. Bìsà. Hello. Ẹ máa ká lẹ̀.
1: Àgbàdo ètò yín o.
0: Ó kọ yín o.
1: Kazeem lorúkọ ti yan.
0: Mi ò gbọ́, Kazeem Abiodun.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Òní bàjẹ́ fún yín látàdúgbò wo sá.
1: Àti ṣọ́kà bí.
0: Rà òní bàjẹ́ àjèrè o. Bàbá dọ̀wọ́ aláàgọ́ méjìlá orílẹ̀-èdè.

minister. Àbá Akínbọ́lá wọn ṣe ojú ọ̀pọ̀ nǹkan pátápátá àmọ́ mo sì sílẹ̀ ya ń ya báyìí. Gbogbo olólùfẹ́ ètò yìí pátá mo kí yín lálẹ́ yìí o. Ìní tí mo wí fún yín jò ní wípé láyìn Àṣàmú fans club. Leo, wọ́n tó bá fẹ́ dara papọ̀ mọ́ mi ń bẹ̀, n ó fi ẹtí ẹ̀jẹ̀ àjọ mọ́ sọ̀rọ̀ báyìí ná. WhatsApp number mi kan ni n ó fi ilẹ̀. Wọ́n gbàwòrán gẹ̀gẹ̀ láyé. Bàbá ìfẹ́ sọ̀rọ̀.

0: ẹyin fèmi ẹ mọ gan o ẹ jẹ́ ń gba pé èèyàn bíi méjì péré sí ọmọ akíbọ́lá kó tó di pé ojú òpó òun ń mú ọ̀rọ̀ rẹ̀ wá sí pé ìdánudúró jẹ́ plus 2349062 odo meta 949 ẹyin tèmi látọ̀yọ ẹ ṣe wọn o alhaji abaniṣe mo ń rí pé yín belebele lábẹ́ aṣọ hello.
1: Ẹ kúṣẹ́ o.
0: Ọlọ́run kúṣẹ́ rẹ̀.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
0: Yes sir.
1: Opportunity loss never again.
0: Ba orúkọ yín lákọ̀ọ́kọ́.
1: Alaba Alaba láti Akala.
0: Ṣé ẹ wà dáadáa Akala àtọ̀nà General Gas àbí tọ̀nà New Garage.
1: Ti New Garage.
0: Kò ní bàjẹ́ sà.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
0: Bó lẹ ṣe ń fìlì ẹ̀ sí.
1: Very very nice. Ó wà òkè ẹ kúṣẹ́ iṣẹ́ kéré kọ́lẹ̀ ṣe ń bẹ̀yẹn.
0: Ọlọ́ni Ọlọ́ni.
1: Iṣẹ́ kéré kọ́lẹ̀ ṣe ń bẹ̀yẹn. Èmi gan ti rí opportunity rí lórí ilẹ̀ kan tá à ń tí mi ní kí n wá rà nígbà yẹn bíá ₦60,000.
0: Ó
1: kí n wá ra lẹ̀ yẹn. But ó dùn mí títí
0: lẹ́bàfowó jẹ sílẹ̀.
1: Ilẹ̀ ń gbómi ò bọ̀ ilẹ̀ yẹn kò bá yín ò bá sí ṣẹ́ ni ò bá dẹ̀ súnmọ́ ju ibi téèyàn rí lẹ̀ sí lówó gege nísìnyí lọ.
0: Ẹ ṣáàjà dúpẹ́.
1: Ìgbà yẹn dẹ̀ ní ₦60,000 ní kí n mú wá gbà yẹn.
0: Èlò wọn wá ń tà mẹ́sìn yóò ti wọ ₦10,000,000.
1: O ma ti kọja bẹ o.
0: Àwọn
1: ọ̀rẹ́ mi tó nílẹ̀ pé yẹn gan ₦5,000,000 ₦6,000,000 ni oníwọ̀n ta plot bẹ́ẹ̀.
0: O ní bàjẹ́.
1: It is well. Ẹ kúṣẹ́.
0: Yes sir. Ẹ jẹ́ ń gba pé èèyàn méjì péré sí.
2: Ọlágbára méjì ọlá bógún.
0: Ọlágbára méjì ọwá bógún ọyẹ̀rẹ́dì ọwá rẹ́dì.

0: ẹgbẹ́ yàwó alẹ́ yọ tànà o.
1: Òsínú wa wà níbẹ̀ ò ti dájú.
0: Kò sí wù mí kọ́ ọmọ gbọ́ rárá.
1: Bàbá mi tọ̀.
0: Ọba gbọ́ ẹgbẹ́ yẹ̀wò yẹn, ọmọ pé tá a fẹ́ jọ gbé yẹ̀wò ńbẹ̀ kì í sọ̀rọ̀ eyín.

0: ìyá ẹ̀bọ́ bá dọ̀rùn.
1: Ṣé ẹ̀ mú pè wá ni?
0: Ẹ jẹ́ ẹ̀jẹ̀ ká fọwọ́ bá wọn.
1: Bẹ́ẹ̀ bá mú pè wá, àwọn yẹn ojú òpó ìpa tán yẹnyẹn o.
0: Bọ́mọ̀ bá káwé ẹ̀ tó yọjú. Tọ́kọ̀ṣẹ́.
1: Má da láìkí bọ́lẹ̀ lójú òpó Facebook jẹ́ mọ́ rí mẹ́. Má ṣí à lójú òpó Facebook ń bẹ̀ yáyáyá jẹ́ mọ́ rọ́wọ́ rẹ̀ mẹ́.
0: Ó ti ní òun ní ilẹ̀ tó.
1: Bẹ́ẹ̀ náà ni ọmọ fàtẹ̀ ránṣẹ́ rẹ̀ bẹ̀ yẹ kọ́mẹ̀ntì ẹ.
0: Fọ́tò yìí mo dúró náà ìdé pọ̀ mọ́.
1: Ẹ tẹ̀ iwájú ni ẹ mọ́ dúró.
0: Tóyọ èyí tí mo sọ sílẹ̀ lọ́jọ́ sí.
1: Ẹlòmíì rọ opportunity mẹ́kà láyé kó sí lọ.
0: Olùtọ́
1: kì í mọ̀. Yá máa
0: sunnú
1: ilé yá máa lálàrí kàá bà. Akaniani are opportunity let us sonu

0: àmọ́ bàbá tó bí kúnlẹ̀ ò sí láyé mọ́ àmọ́ àwọn òun ọmọbìnrin kan ó ọmọ ìlú wo ni ọmọ ìlú ṣakí ogun ọ̀rọ̀ kẹ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ọmọbìnrin yìí àyà rẹ̀ ló ti ẹ̀dá ìlú táwọn tó lóko lókì ń gbé ni mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì ó ní à kìrìsìtẹ́nì bíi tó ní ó ìyá rẹ̀ ló ti lọ jẹ́ òṣùwọ́ ni wọ́n bí ọlọ́ṣùbá yìí ni ẹ̀yà rẹ̀ lọ́lọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ ìyábọ̀ àti kúnlẹ̀ wọn jọ ń bẹ̀rẹ̀ àníyàn lọ. ibi ọ̀rọ̀ wá wà ní wípé kúnlẹ̀ ti sọ fún màmá rẹ̀ pé màmá òun wọ́n bá ti dijọ́ báyìí òun ó tiẹ̀ múyàwó òun wá yọjú sí yín kòkì yìí. múyàwó òun wá yọjú sí yín kókì ìyá ní kò sí tó burú bọ́ọ̀ náà bá ti wá bí ìwọ náà ń gbé
1: tọmútọmú tó dára
0: ní ọmọ ọ̀bọ̀njọ́ náà káwọn ọjọ́ pàdé wọ́n wá jọ pásá pàdé ń bẹ̀ wọ́n jọ sọ̀kẹ́ ní sọ méjì má ṣí àyè lójú òpó facebook èmi àti ẹta jọ ń gbọ́ yùngbà yùngbà lálẹ́ a ní sọ mọ́ nù bá a sọ mọ́ nù ọmọ ò ní sọ àwa náà.
1: ìṣe ọwọ́ ẹ̀
0: yàbọ̀ sáde ó kúnlẹ̀

0: ẹ̀fọ̀lábalẹ̀ ọlọ́mọ méjì ọwọ́ afẹ́ bọ́ìsì sọ́kọ́ ọmọ méjèèjì ẹ wá.
1: Àdúrà
0: àdúrà Umar Absalam à ń tẹ̀síwájú lórí ètò àdúrà wọ́n gbà eré o. Hello ọlọ́run kó ètò ẹ o. O kọ yín. Eré.
2: Ìrà kàbárì ń kọ́ ṣe bẹ́ẹ̀ gan rẹ ni.
0: Hello.
3: Hello lẹ́yìn àtàwọn ẹ̀kọ́ báyìí kẹ.
0: Dédì bí gbé gàmà ọmọ fẹ.
3: Adédìgbò yẹn náà ni.
0: Ọfẹ.
3: Ọmọ bíbí ìsàmù o.
0: Irọ́ ni.
3: Àti ṣe pé èèyàn Fadélébọ̀ pé Fadélébọ̀ tó fẹ́ ọmọ tó padà bí fún wọ ọmọ tó kọ́ bí nǹkan jẹ́ ọlọ́run àwọn ọmọ sí lọ́wọ́ ṣe sóríire.
0: Ẹ jẹ́ àgbẹ̀lò mi.
3: Ọmọ bíbí ìsàmù.
0: Ẹ jẹ́ àtúgbẹ̀lò mi.

0: Ọlọ́run kó ètò ẹ̀ta ní sọ̀rọ̀ yìí o.
1: Ilé ìbejì látàti pẹ́.
0: Ṣé ẹ wà dáadáa mọ́mí ìbejì?
1: Kọ́fẹ́.
0: Kọ́fẹ́.
1: Kọ́fẹ́.
0: Ìyá ìbejì láti pẹ́ ní kọ́fẹ́. Ẹ jẹ́ ń gbà pé èèyàn méjì péré sí. Ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara wo Panama àti Ghana yìí ni. Ẹ ń taná nínú súdíò wa ń bí ni gẹ́gẹ́. Hello. Emi re yi. Kọmọ fẹ. Ibawo anibawo baba yi gbogbo nkan lo ti riri ibare. Ibare. Hello. E ka le ma o. Ṣé ẹ wà dáadáa? Gbogbo ilé ńkọ́ o. Kọ́mọ fẹ́.
1: Kófẹ́.
0: Kí lẹ rí tẹ́ẹ̀ fi ní kọ́fẹ́?
1: Ọmọdébé sáàrùn.
0: Rárá. Ọlọ́run ní dáa láàmú. Ẹ ṣé o.
2: Sámúsì kọ́ ẹ ṣọ̀run ọ̀rẹ́ wa ní ogógó máa kú lóde òun ògbérí.
0: Hello.
1: Hello baba. Ṣé ẹ rí pé àwọn ọmọdé ìsìn gan Adélébọ̀ sọ jù wọ́n.
0: Ẹ mọ̀ ká lẹ́ ìyá ó kọ́ yín.
1: Mo ti gbèyìn tẹ́lẹ̀ ń máa ṣàlámù ni
0: bàbá. Àwọn Adélébọ̀ sọ jù ọmọge ìsìn lọ.
1: Ẹsẹ̀ mọ̀ ní ìlú ti bí ìsàn ní oṣù báyìí, mọ̀yẹ́ bá ti bí dà sọ́kàwé.
0: Ìyá yìí, ìyá yìí, ìwọ yìí, Umu Absalamu yìí, Umu Absalamu yìí, ire. Wọ́n kò bá mi tí ìrísẹ́ ń lé epo. Mo ti ṣe ojú ọ̀pọ̀ nǹkan pátápátá. Lórúkọ gbogbo àwọn tá a jọ mú ètò eléyìí wé ti gbọ̀ọ́ yín lálẹ́ ètò nìyẹn. Ni mo fi ń kíyàn àti gbogbo orúkọ lọ́gàálọ́gàá nìkan nìyí.
2: Mo lọ ṣeré ní ìlú Òṣogbo.
0: Gbogbo ọwọ́ tí ọba mọ̀ pé ó fẹ́ dara papọ̀ mọ́ wa lórí láyìn àṣàmú fans club.
2: Wọ́n mọ̀ ṣu Òṣogbo.
0: Pé mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07057156164.
2: Kò kí wọ́n ṣe kí sàbárẹ̀
0: rẹ̀. Ẹ lé ò lọ lọ́wọ́ bọ́tìnì fún sáà yìí.
2: Àwọn ọmọ Òṣogbo rò kí wọ́n
0: ṣe kí sàbárẹ̀ rẹ̀ mi. 07057156164.
2: Òun ló mú mi.
0: Ẹ jájọ pàdé lọ́jọ́ Sátidé Àbámẹ́ta.
2: Ló mú mi lọ sí ìlú o.
0: Lórí ètò wa ìyẹn torin tì. N ò fi yín sínú ẹkún òbí ń bá padà dé náà ní bá yínú ẹkún.
2: Bàbá yọ̀ ọ́nà bàbá.
0: Ẹ̀mí náà gbẹ́kún lọ àìní fẹkún pàdé yìí. 07057156164. Ẹ ti gbogbo ilẹ̀kùn tó wọnú ilé pátá.
2: Wọ́n ṣe
0: gbọ́rọ́gbọ́dọ́ ayé òní lùfẹ́mi àti yíjọ láyìn àṣàmúlórúkọ mi ń jẹ́sẹ́ Akínbọ́lá ni bàbá tó bí mi lọ́mọ. Ájì mọ́lẹ́ àlàyé fílẹ̀ rédíò ní 32 FM ó dàárọ̀.

òkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́baládé ọba lúgan nìkan ló mọ iye ọ̀nà tí kán tọ̀ ṣe ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.